fílé ìfikìrà kojúmọ́ kojúmọ́ kojúmọ́ mọ́ bí gbogbo tẹ̀ tí láǹfààní àti mọ́ gbọ́ wa láàárọ̀ yìí. Ìkànnì rédíò 101.3 FM náà lẹ̀ ń láǹfààní àti mọ́ gbọ́. Ẹ ti mọ̀ wípé bá a bá ti ṣí àti ṣí náà nù. Ó dà níta ṣe rèé, ẹ jẹ́ á mọ ìyànà náà àwọn ìròyìn. Eléyìí tẹ́ láǹfààní láti pẹnu sí gbétí sí. Yun ba ago mefa ba ti lomo ni kan go awon iwe iroyin lolokun ojokan na lu ba wa wade iyun laaro kutukutu oni ninu won ni iwe iroyin ti punch wa iwe iroyin vanguard nbembe iwe iroyin nigerian tribune na nbembe bakan na awon iroyin lolokun ojokan eleyi to lanfani ati jade laaro yi eja yanan na e laarin bi seju bi marun ka to lo gbo itu eleyi to kan adura mami omo balogun loko pelu bo ti se je wipe eto dibo ni ipinle Ekiti yun eto dibo gomina ola ode na ni o waye ajo eleto odibo orile ede yi won ti bere si ni ko awon kan eroja edibo lo si ipinle Ekiti bayi ti won si tin fi sowo si awon ibudo odibo kokan kokan ni bayi won tun ti fi die mule wipe awon ti fi awon osise alaabo ranse si ti butoro ipinle ohun ti won si sokun eto abo na le iroyin ohun yo feju keke nigba ta ago mefa balu ni ohun iroyin je ti gbo laaro yi wọ́n ti rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ekiti àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ wípé kí wọ́n fọkàn balẹ̀ torí pé kí ni ètò ìdìbò eléyìí tí ó wáyé ń bẹ̀ lọ́la òde yìí wọ́n ní yọ́ lọ ní ìrànwọ́ rọ̀sẹ̀ tó sì tí ó sì jẹ́ èyí tó jẹ́ wípé yóò múná dóko dáadáa ta ló sọ̀rọ̀ yìí ẹgbọ́ nígbà tí ago mẹ́fà tabalù taba wọnú ìròyìn eléyìí tó jẹ́ ìròyìn ti jẹ ti gbọ́ bẹ́ẹ̀ ti mọ́ jẹ gbádùn ẹ lójoojúmọ́. Father called me down behind the tree, he said, "Frost." Ètò ẹ̀kọ́ ti pakasọ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe ni àwọn olùkọ́ ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì báyìí látàrí bó ti ṣe jẹ́ pé àwọn ọmọ eléyìí tí wọ́n jí gbé eléyìí tí wọ́n ní pé wọ́n ń ṣe ìfẹ̀hónú hàn rẹ̀ òun náà ló sì wà lóde báyìí tó sì jẹ́ wípé níṣe làwọn ọmọ ilé ẹ̀kọ́ wọn lórí ọ̀fẹ́ láti lọ ilé ẹ̀kọ́ àwọn òbí wọn ti bẹ̀rẹ̀ sí ní máa fi àìdùnnú wọn hàn sí irúfẹ́ ìgbésẹ̀ yìí kí làwọn tó ṣẹlẹ̀ ẹ gbọ́ nínú ìròyìn ìjẹ́ ti gbọ́ láàárọ̀ yìí. Land over mountains in the world, I'll be brave and I'll be strong, I'm an African boy. Gbajúgbajà òǹkọrin Takasúfèénì Iyun David Adeleke tọpọ̀ mọ̀ sí Davido ó ti sọ̀rọ̀ ó sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ Nàìjíríà ò gbọdọ̀ dákẹ́ lórí ipò tí ètò ìdìbò orílẹ̀-èdè yìí wà gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀lẹ̀ láǹfààní láti gbọ́ nínú ìròyìn eléyìí tó jẹ́ ti jẹ́ ti gbọ́ níbi tá a ti máa ṣàtúpalẹ̀ àwọn ìròyìn láàárọ̀ yìí. Igun tó kéré jù nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wọn ni orílẹ̀-èdè Nàìjíríà ń ṣẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni a sì wà ní ìkóríta kò yé mi mọ́ àbí kélédùà kọ́ ṣàánú wa.

Jọ, wọ́n ti sokun ètò abolé o ní ìpínlẹ̀ Èkó nílé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Pan Atlantic University. Wọ́n ní níṣẹ́ làwọn agbébọn ti fi wọ́n ti fi ìwé ṣọwọ́ síbẹ̀ o. Tí wọ́n sì ti ń dúnkokò mọ́ wọn bẹ̀ wípé àwọn ò rí dájú wípé àwọn bẹ̀ wọ́n wò ń bẹ̀. Àbí Kélédùà ò ṣàánú wa, ìdí tí ó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà, Iyun Ezekwesili, ó ti sọ̀rọ̀ o, tó sì ti fakò mọ́ òkun yọ. Ó ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kọ́ ni ojútùú sí ìṣòro orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní àfi kí ààrẹ ó gbé ìgbésẹ̀ láti mú àtúntò bá orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yẹ ọ̀ṣọ́ká. Ìròyìn Vangadi ló kọ ilé yìí. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì náà lẹ láǹfààní láti gbọ́ dá. Ẹjẹ́ àfilé yìí ká fi kún owó náírà ilé wa, ó tún fìdí janlẹ̀ níwájú dọ́là lágbàáyé pẹ̀lú bó ti ṣe yẹ pé ní báyìí báyìí ilé òní tó mọ̀ yìí wọ́n ní ẹgbẹ̀rún kan àti náírà márùn-ún ó lé ní irínwó òun náà ni lórí dọ́là kan yìí 1,405 òun ni lórí dọ́là kan. Dada látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n ní wọ́n fi kan mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ Yun Alisin Madueke, wọ́n ní ilé ẹjọ́ wọ́n ti dá a láre lánàá òde yìí ní ìlú London pẹ̀lú bó ti ṣe wá fìdí ẹ̀ múlẹ̀. Ó ní tọ́ ọlọ́run ní ọmọ jẹ́ o. Wọ́n ní kò dẹ́ṣẹ̀ mọ̀ kọ́ mọ lọ láì dẹ́ṣẹ̀ kọ́ mọ lọ. Wọ́n ní gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn kò sí tó jẹ́ òótọ́ ń bẹ̀ rárá bó ti wù ọmọ. Gbogbo ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́làǹfààní láti gbọ́ jẹ́ ó sì fẹ́jú kẹ̀kẹ́ nígbà tí aago mẹ́fà bá lù tá a bá wọnú kùnkùn dun ìròyìn ìjẹ́ ti gbọ́. Eléyìí ti ṣàtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wá láàárọ̀ yìí. Ní báyìí aago márùn-ún ààbọ̀ bó ṣe ń lù lọ́mọ ní kango, ẹjẹ́ á lọ gbọ́ ètò tó kàn nínú ètò Turning Point níbi tẹ́ ti jẹ̀gbádùn olùṣọ́ àgùntàn Fẹ́mi Emmanuel. Àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ tèmi, a pàdé báago mẹ́fà bá ti lù àtèmi àti Alhaji Aladiga Iyun Farisiya. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa, ire o.

ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ àlàrà àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀. Látago mẹ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ àlàrà àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀. Látago mẹ́. Radio.

0: tó ọlọ́run ọba ìbàrẹ̀ la ṣe láàárọ̀ yìí ló ṣe ọjọ́bọ̀ nínú oṣù kẹfà ọdún 26 òní náà ní ọjọ́ kejìdínlógún adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ìdùmàrè tó tún kà wá máa ṣàlàyé ọkàn eléyìí tí wọ́n tún láǹfààní láti máa ṣẹ̀mílẹ̀ ìpẹ́ orí ọ̀fẹ́ larígbà àánú larígbà torí ọ̀pọ̀ báyìí ló ti rọ̀ tílẹ̀ ti fi mọ̀ àkàìmọye èèyàn náà ni wọ́n ládán dágbére ìyẹn ò lálẹ́ àná wípé tọ̀ ọtún dáa o ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò lórí ọ̀fẹ́ rẹ̀ inú ńlá wa náà rígbà orí ọ̀fẹ́ larígbà torí ẹ̀ ńlá fi ń dá gbogbo ọpẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba torí póun nìkan náà ńlò yẹ tọ̀ gẹ́gẹ́ bí àlàyé ọkàn láàárọ̀ yìí àfọpẹ́ fìyìn ìfogun àti ọlá ìyún fún elédùà ọba tó ṣẹ̀dá wa sórílẹ̀ èyí tó kà wá má wà àlàyé ọkàn eléyìí tó ń ṣẹ̀mí lórílẹ̀ èyí láàárọ̀ yìí ti ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2026 ojúmọ́re náà ló mọ́ wa láàárọ̀ yìí a kì í yóò fi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti mọ́ gbọ́ wa lóòrọ̀ yìí o tọ́ a tún ti dé náà nù yíyàn lórí ǹjẹ́ ti gbọ́ eléyìí ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ni eléyìí tẹ́ máa ń jẹ́ ìgbádùn ẹ̀ lójoojúmọ́ ni tó nítorí tọ́ ẹ̀dísàn a tún ti gbèdé o àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan èrò sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa náà la tún gbédé láàárọ̀ yìí pé àtàwọn àtiyín ẹ̀jẹ̀ àjọ ṣe kíni kájọ wá nǹkan fìdílé kájọ gbádùn àkọ̀tún láàárọ̀ yìí kájọ gbẹnu sí kájọ gbétí sí kásìjọ gbégbé sí tewétàgbà ní péjú wòlíì lítẹrú tọmọ ní péjú wégún lábala àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ mi ẹyẹ mi ò fapá kan fò mí o àti èmi àti alájà làlígà náà lájọ wa lórí ètò ẹ kárọ o.
1: àkàrà kojúmọ́ o àtúkojúmọ́ tó mọ́ wa láàárọ̀ tò ní àtúkọ́ ọlọ́run tó tún dẹ̀mí wá sí ọba tó dẹ̀mí wá sí ó ń sọ fún wa kó má sọ̀rọ̀ tínú ìrètí ń bẹ ni ẹ̀mẹ́ ẹ̀ka sọ̀rọ̀ tínú bó ṣe mí wá ṣe ń túmọ̀ sí pé ohun tá a fẹ́ yẹn ẹ ó sì máa ṣe sùúrù ló gbà kò sọ fún ọgbà tó wọn máa ṣe ṣùgbọ́n tá a bá ní sùúrù pẹ̀lú ẹ ẹbí tá a fẹ́ dé yẹn ilẹ̀ ìlérí yẹn ọlọ́run yóò gbé wa dẹ̀ bẹ́ẹ̀ kọjú mọ́ ẹ káàbọ̀ sí rédíò 103.5 FM ẹni tá a ti máa mú ìròyìn lọ́lọ́kùn jọ̀kan wá sí etí ìgbọ̀ yín ìjẹ́ ẹ ti gbọ́ ni ti gbọ́ ẹ ti gbọ́ ẹ tẹ́ ti lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ bó ti ń lọ fauzia sàkọ́ sọ́ni alájà làlígà lórúkọ tèmi.
0: tọ́ mo ti jẹ́nu ẹjẹ́ kọ̀ọ̀kan ìjèjì pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé nínú ìwé ìròyìn pọ́ǹṣì náà ni ìròyìn eléyìí tó jẹ́ wípé èmi ó ti ṣe kíni ní ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí o ìròyìn ọ̀hún náà sì ní balógun ìròyìn eléyìí tó jẹ́ pé àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ìjọ̀kan wọ́n gbé hanu o gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ni ǹjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn ti pọ́ǹṣì eléyìí tó jáde lóòrọ̀ yìí ó ti gbangba gbàngbà báyìí wípé ọjọ́ méjì péré ló kù ìyún ẹ wípé gbogbo ẹ yóò sì kù ìyún ní ọ̀túnla òde yìí tí ṣe ọjọ́ sí ogúnjọ́ oṣù kẹfà gẹ́gẹ́ bí wípé ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí náà ni ètò ìdìbò gómìnà ní òwáyé ìpínlẹ̀ Èkìtì o àjọ elétò ìdìbò wọn ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé bẹ̀rẹ̀ sí ní fi àwọn nǹkan èròjà ìdìbò lóríṣiríṣi wọn ti bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ o ìyún sí àwọn agbègbè ságbègbè àwọn ibùdó lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn ti sokun ètò àbúdán ìyún jákèjádò ìpínlẹ̀ Èkìtì o gẹ́gẹ́ bí ohun tí àjọ elétò ìdìbò tí wọ́n fi dí ẹ̀ múlẹ̀ síwájú sí ni wípé wọ́n ti fi àwọn nǹkan ìdìbò lóríṣiríṣi wọ́n ti fi ránṣẹ́ ìyún láti àná òde yìí ṣùgbọ́n tó jẹ́ wípé òní gangan náà ó tún bẹ̀rẹ̀ sí ni máa fi àwọn èròjà tó kù ránṣẹ́ o lọ́nà àti mú ìdìbò eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì ìyún lọ́jọ́ kó ṣe kíni kó kẹsẹ̀ járí ni o wọ́n ní jákèjádò gbogbo àwọn ìjà ìbílẹ̀ bíi 16 jákèjádò ìpínlẹ̀ Èkìtì náà àwọn ti fi àwọn èròjà lọ́lọ́kanòjọ̀ làwọn bẹ̀rẹ̀ sí ni máa fi àwọn èròjà ọ̀hún lọ́lọ́kanòjọ̀ kan ránṣẹ́ sí o bákan náà ò ní wọ́n fìdí ẹ̀ wípé àjọ ẹ̀ṣọ́ ààbò ààbò ẹni ńlá òòlù ìyún sìwù dìfẹ̀ǹsì wọ́n ní wípé àwọn náà ni wọ́n ti fi àwọn ẹ̀ṣọ́ aláàbò láti apá ọ̀dọ̀ wọn tí iye wọn ò dín ní 1000 wọ́n ni wọ́n ti fi ránṣẹ́ o tó sì jẹ́ wípé lọ́nà àti sokun ètò ààbò lé dandan jákèjádò ìpínlẹ̀ Èkìtì ni bákan náà wọ́n ní kò yọ ẹ̀ka ti ilé ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà kò yọ wọ́n lẹ̀ bákan náà pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn náà ti ṣe kíni wọ́n ti ṣínà àwọn tó jẹ́ kòṣàǹkò ìyún ní inú iléeṣẹ́ ọlọ́pàá láti rí dájú pé ètò ààbò ni ó lọ bí ó ti tó àti bó ti yẹ

0: iyun ni ipinle inyo won bakan na oni won ni wi pe ojo saturday wa yi eleyi ti se otula obi yi o na ni won se kini won reti ki awon olugbe ipinle ekiti ki won tun ta lopo iru lati awon lati jade dibo yan eni ti o je wi pe o to iyun to wu won sipo gege bi gomina ni o won ni awon egbe oselu bi metala o na ni won se kini won le o to je wi pe awon na awon egbe oselu ohun ni okan ejeje ohun ni won ni oludibo won lopo okan ejejo pelu bo ti je ni awon ijoba ibile bi 16 local government ati awon ward eh to je wi pe gbogbo e o na ni awon ni ibudo odibo eleyi to je wi pe o wa nle loko kan ejeje won ni godin ni egberun meji iyun 2000 polling units yi wa ninu iwe royin punch laaro yi be ba fe ka saju e lo gba balance e nbe bo se jade laaro yi o
1: nje ba
0: pe kini
1: in the garden laaro to yin ni yin tin ro wi pe gbogbo won le iwe royin gan lo gbe royin laaro yi London, Monty da Arabini, the Zini, Alinsi, Madrikeda, Moro, a Kuben, Rotel, and Riley, Monty da Mamaluke, and Super Oba Bribe, Oniko Jabio, like you let John to London, no, not so you pay Arabini, the Zini, Alinsi, Madrik, Smoffia, Suko, Sapay, Epichikoni, London, UK, what was it, don't you pay, one first walkway, Oba, a Wabet. Bakan na ni pe o wo ohun ona ti ko ye ko lo lati ni pe won gba lati kan eleyi to ni se pelu oro epo bentiro lati orilede Nigeria ti orilede UK ibe na ni won ti bi ara obirin ohun atohun atohun pe kan to je oga nile ise tun fopo orin iye ile ise epo kan iye ti nbo ayinde ati aburo re doye agama na ni won jo fun to ko lo si ile ejo ibi ti ajo kan so pe national crime age ni lu UK lo ti fi esun kan won to si gun lo si ile ejo na ni lu London pa ejo na won ni o lo to wakati Mary daughter uno fi gbo ejo na ti won fi ton won je so won ye so gbogbo koro kan du oro ohun be lo tin bi baba atawon so jo bi pe bi se je baba ni pe awon atawon to ku awon o je bi esun ti won fi ko won nitori pe pa won arabirin Alinsi Madueke won ni ko ni kankan se pelu won fowo si ofin won fowo si contract bi won fe gba contract kan abi mi to ni pelu epo won ni ajo mi e ka ajoba mi lo ni se pelu yen to le fesun ko won so wi pe awon mo daju pe o lowo ninu pe won gba orisirisi omo to bogini bogini owo lo ni be na ni won kon le won re won si n gbe igbe aye to je pe won mo pe eleya a ise to n se yi iwa yi ise aye to n lo yi oju be lo ba lo ti je won fe sun ko amo ni le do to wa ni court ni London ni lu London lo ni na te kingdom won ti ta arabi na sile pelu awon to ko yi pe gbogbo aje to ro sile yi ko won ro so to wo so to won si si gbogbo e awon ni pe obirin na ko je bi gbogbo ma lo le ati alaafia e kun ero yin o wa nu ero yin ti gade laaro ti gbogbo ero yin gan
0: fe na lo gbe be ni inje gbọ́ o nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ibẹ̀ náà ni mo ṣì wà o pẹ̀lú bí wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ lórí ètò ìdìbò eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ìyún lọ́tún náà òde yìí ni o pẹ̀lú ẹni tí ó jẹ́ aláṣẹ àti alámòjútó ètò ìdìbò eléyìí tó jẹ́ fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ìyún dókítà Bùnmi Ọmọ́ṣẹ́yìn Dèmí wọn ni pé ó sọ̀rọ̀ tó bá àwọn akọ̀sọ̀rọ̀ ìyún lánàá òde yìí o pẹ̀lú bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ẹni nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ibẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì yún lọ́túnla òde yìí ti ọjọ́ sátidé ogúnjọ́ oṣù kẹfà ó ní àwọn ò rí dájú ètò ìdìbò ọ̀hún òun náà ló jẹ́ èyí tó jẹ́ wípé yóò fẹsẹ̀ múlẹ̀ tí yóò sì jẹ́ èyí tí ó múná dóko dáadáa ni oníṣẹ́ gbàgbé wípé ètò ìdìbò ọdún 2027 ó ń bọ̀ lọ́nà ẹ bá wá wo ètò ìdìbò tó jẹ́ ti ètò ìdìbò ti gómìnà tí ó wà ìpínlẹ̀ Èkìtì ó ní eléyìí gan ni ó jẹ́ bí ìgbà téèyàn kọ́kọ́ ṣe àyè fún èèyàn ẹ̀yìn ò ṣáájú ètò ìdìbò ti gbo tó jẹ́ ti gbogbo ti ọdún 2026 ni o ti ọdún 2027 òjè ṣe rí ètò ìdìbò eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́túnla òde yìí gbogbo ipá ńlá wọn ti sà gbogbo ìgbésẹ̀ náà làwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé o ó sì rí dájú wípé ètò ìdìbò ọ̀hún òun náà ni ó jẹ́ èyí tẹ́ wípé àwọn èèyàn àwọn ọmọ Nàìjíríà àti àwọn tó jẹ́ òye bí nǹkan ṣe ń lọ lágbà ètò ìdìbò káàkiri àgbáńlá ayé ó wà ni wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wípé ètò ìdìbò eléyìí kanyan lórí tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbẹ́ lọ́lọ́kanòjọ̀kan làwọn ti gbé o àwọn ti la àwọn olùdìbò ṣùgbẹ́ ìpínlẹ̀ Èkìtì àwọn ti là wọ́n lọ́yẹ̀ o gẹ́gẹ́ bí ara iṣẹ́ kí àwọn ó ṣe bẹ́ẹ̀ sì ni àwọn ti ṣe kí ni àwọn ti fi àwọn kọ̀ọ̀kan eléyìí tó yẹ làwọn ti rí dájú wípé láti rí dájú pé ètò ìdìbò

0: ìdìbò ọ̀hún ó kẹsẹ̀ járí àti láti rí dájú pé àwọn olùdìbò wọ́n ṣe ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ẹ̀rí gbogbo àwọn ìgbésẹ̀ táwọn gbé yìí ó ní kò yọ àwọn tó jẹ́ wípé àtò fún láwùjọ ìyún àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ wọ́n ní ìpèníjà ara kan àbí mi ó ní ìwà fún wọn láti rí dájú pé àwọn náà kópa nínú ètò ìdìbò eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì ni o gẹ́gẹ́ bí tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní àwọn tó fowó kọ́lẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò ìyún ní ìpínlẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé ìyún ní ọ̀túnla òde yìí ó ní gbogbo wọn bí mílíọ̀nù kan àti díẹ̀ ìyún 1,159,063 registered voters ìyún mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà mọ́kàndínní ọgọ́ta àti tó tún lé ní èèyàn bí mẹ́tàlé ní ọ̀pọ̀ ní gbogbo wọn pátápátá òun náà ni wọ́n ti ṣe kí ni wọ́n ti fowó kọ́lẹ̀ o tó yẹ pé wọn ni wọ́n ti gba káàdì ìdìbò alálòpẹ́ wọn tí wọ́n ó sì kópa nínú ètò ìdìbò ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì láti rí dájú wípé wọ́n bá dìbò yẹn tó wù wọ́n gẹ́gẹ́ bí gómìnà ní ọjọ́ sátidé o torí ètò ààbò lọ́lọ́kọ̀ọ́jọ́ kan náà ni àwọn ti rí wípé ó ti wà ní létòlétò báyìí láti rí dájú wípé ètò ìdìbò ọ̀hún ó lọ bí ó ti yẹ kó lọ ẹ fẹ́ kàròyìn síwájú sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ ìwé ìròyìn tí mo tún kọ́ wọ́n láàárọ̀ tòní níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé àwọn tí wọ́n jẹ́ alátakò nílẹ̀ ẹgbẹ́ òṣèlú wọ́n ti ń sọ pé ààrẹ tinubu ẹgbẹ́ owó kúrò níbi pé ẹ̀ ń ṣe ìpolongo ìbò ẹ̀ address national crisis eléyìí tó ń kojú wa lórílẹ̀‐èdè yìí àwọn ó ní àwọn bíi banditry tourism tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ní bí ààrẹ tinubu àwọn fẹ́ ròyìn pé ẹ kó gbé ìgbà tẹ ń polongo ìbò à ń sọ pé ògùn 2027 à ń lo ọ̀nà ìgbésẹ̀ gbẹ̀kan wọ́n ní kótó orílẹ̀‐èdè tó ń bá wa fínra lórílẹ̀‐èdè yìí wọ́n ló kọ kọjá léyìí tí èyí tẹ́ ń péjọ yìí o wọ́n ro eléyìí bí àwọn ẹni tó jẹ́ olórí fún àwọn tí wọn ọmọ ẹgbẹ́ tí wọn pọ̀ nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin house of representatives òun ni wọ́n sọ níbi tí ẹni tó jẹ́ olórí wọn fred agbedi tó jẹ olórí ọmọ ẹgbẹ tí kò pọ nínú ilé aṣòfin ọhún ló sọ pé ààrẹ tinubu ṣẹlẹ káwọn rí ibo tó ìwọ wọn nǹkan tó ń bá wa jà lórílẹèdè wọn gbé wọn lẹni kọlá àwọn tí wọn ti gbé tó ti wà láti àhámọ àwọn tí wọn gbé wọn ti tù wọn sílẹ wọn ní léyìn ó fi hàn pé ó dàbí yìí pé ẹ kò kọjú síbi táwa àwọn èèyàn kọjú sí o ó dàbí àwọn èèyàn fíìlì dáná fíìlì ní èbó lọsọ ọbẹ nígbẹ́ mọ ọkọ rọnà tẹ máa mú tẹ máa kojúmọ tẹ fi rí pé ó já sí ẹsí wọn níbi tí àbágbàgbé oríṣiríṣi àwọn èèyàn ni wọn ti jí gbé bákan náà ni ẹni tó jẹ gómìnà nígbà kan rí ní ìpínlẹ kaduna tó jẹ olóògùn ìyẹn dangiwa umar òun náà ni ó kọ ìwé kọkọ lẹ́tà kan sí pírẹsidẹ́ǹtì àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ pé òun ni pírẹsidẹ́ǹtì o lórí gbogbo àwọn nǹkan tó ti pàápàá pé láì yìí ṣe pé wọ́n fún àwọn fi àmì ẹ̀yẹ orílẹ̀-èdè wọn fi dáwọn ọkọ̀ lọ́la nígbà tí june 12 ó ní àmọ́ ó kú òkú ní bọ́rò ó níbẹ̀ ni àwọn tó ṣe dáadáa ti ṣe kí ìṣe ẹ̀ sì fún wọn ní nǹkan ó ní àmọ́ nǹkan tó ń bá wa jà kì ẹ gbójú tó ohun tó ń bá wa jà lórílẹ̀-èdè yìí kẹ́ri pé ó lọ síbi tó yẹ kó lọ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ọmọ tó máa wà ní ìbẹ̀rù gbọdọ̀ láti mọ́ ọ̀ní sùn wọn ti ojú ọmọ méjèèjì bákan náà ẹ̀wẹ̀ náà ni tó jẹ́ retired assistant inspector james ìyẹn adé àjàkáyé owó náà tún fẹnu sí o wọ́n ní pé àwọn tí ẹ̀ ó yẹ kó mọ̀ pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ó ti wọ́n nǹkan tó ṣe pàtàkì báyìí torí pé ọlọ́pàá pé ó wà ní àárín gbùngbùn fẹ́ẹ́ ó ní kò àwọn ọmọ òkàǹkan tó ń ṣẹlẹ̀ yìí mọ̀ torí pé ìgbò àlà náà ó ti ju agbára wọn. kí dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ yóò tún jẹ́ kó yanjú pé ètò ààbò lórílẹ̀‐èdè yìí wọn olúkálùkù lè máa mójú àmójútó ètò ààbò nílùú ẹ̀ ibi tó pọ̀ lórí ibi ìpínlẹ̀ kan wà wọ́n mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n lè mọ bó ṣe máa ṣe sí wọ́n lè máa nú láti rí dájú pé wọ́n ṣe gbogbo eléyìí wọ́n ní tí àbátú gbàgbé tí a bá wo ìwé ti national human rights commission nrc eléyìí orílẹ̀-èdè kan tí wọ́n gbé jáde ní ọdún 2015 wọ́n ní ó lé ní ọdún méjì àwọn èèyàn tí ó jẹ́ pé wọ́n ní pé láti gbà tí nǹkan náà ti rẹ̀ láti bí oṣù mẹ́fà ti bẹ̀rẹ̀ làwọn tí wọ́n ti jí gbé tí wọ́n sì ti jẹ́ àwọn míì ti pàdánù ẹ̀mí wọn àjàkáyé wa ń sọ láàárọ̀ yìí pé bí èèyàn kan ṣe sọ pé nípa ọlọ́pàá ìlú òun náà tún fòrí pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kó lè bàjẹ́ kí gbogbo nǹkan lọ yẹ àti bí ó ṣe rọrùn bákan náà níbi tí wọ́n ti ń ṣe ìpàdé yìí ní ààrẹ ọ̀nà fóso yorùbá land ní ẹyin ibaga ní adams àti ọ̀jọ̀gbọ́n akin aláo ti ọbáfẹ́mi akọ́lọ́ yunifásitì àwọn náà gbẹ̀yìn o níbi táwọn náà ti sọ wípé ní nǹkan míì láti ṣe wípé alẹ́ ọlọ́pàá ìlú ti ìpínlẹ̀ ẹ jẹ́ kàn sílẹ̀ nítorí pé ohun tó ń pọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó ti wá dàbí pé kò sí àwọn ọlọ́pàá ní àárín gbùngbùn ti jẹ́ fẹ́dẹ́là wọ́n ní dàbí pé ọwọ́ òun iṣẹ́ náà ó dà kó ti fẹjú ju ìtagbára wọn lọ tí ní ìpínlẹ̀ kan tó lókùrùkù bá dọ́lọ́pẹ́ àwọn kan jí ni pé wọ́n ń pààyàn wọ́n fẹ̀mí ṣòfò wọ́n ní ó ṣeé ṣe kó dínkù torí èèyàn máa ń gbìyànjú nǹkan ni bí yorùbá tẹ̀ ti ṣe rí kí ẹ̀ máa bí a kò ní ṣeé ṣe ọ̀pọ̀ ọ̀rọ̀ lásán sínú ìwé yìí wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò pọ̀ kò pa àgbọ̀n.

0: Ibi tí wọ́n ti ń sọ fún, alẹ́ bọ́lá tuntun pé ẹgbẹ́ ìpolongo ìbò tẹ̀, ẹ̀dùnjú kan tó ń bá wa jà lórílẹ̀-èdè, kí ẹ̀yàn jẹ́, ọkùnrin àwọn agbalẹ̀ láti kọ́ pàápàá, ẹ̀tọ́ ìdìbò, ọkùnrin kan sọ Maxwell Jebai, ẹ̀bá fún ẹgbẹ́, ẹ̀yàn jẹ́, ẹ̀tọ́ ìdìbò, ọkùnrin kan sọ Maxwell Jebai, ẹ̀bá fún ẹgbẹ́, ẹ̀yàn jẹ́, ẹ̀tọ́ ìdìbò, ọkùnrin kan sọ Maxwell Jebai, ẹ̀bá fún ẹgbẹ́, ẹ̀yàn jẹ́, àwọn òbí jákèjádò ìpínlẹ̀ ọ̀hún ni ẹ jẹ́ wípé látàrí ìkéde ìyìnkì eléyìí tí ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún tí wọ́n ṣe fi síta látàrí àwọn ọmọ àti àwọn olùkọ́ eléyìí ni àwọn ajínigbé tí wọ́n jí gbé lọ iyùn láti nǹkan bí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún tá a wà yìí ni o iyùn níjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ògbómọ̀ṣọ́ wọn ni láti ọjọ́ oṣù tá a wà yìí náà ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún Iyan Union of Teachers ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ òun ni wọ́n ti kéde wípé tọ̀ nítorí àwọn ẹni àwọn àti àwọn ọmọ àwọn eléyìí tí wọ́n wà ní àwọn ajínigbé òun náà ló fa o tí àwọn fi kéde yìí tó sì kéde táwọn kéde rẹ̀ yìí wọ́n ní kò tiẹ̀ kí sí àrídájú wípé wọ́n ó ṣẹ̀wé lebi ó ti wù kó mọ́ kò pẹ́ wọ́n ní nítorí eléyìí wọ́n ní àwọn òbí àti àwọn olùkọ́ kan òun náà ni wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ iyùn náà òde yìí nílùú ìbàdàn ni o nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ tó sì jẹ́ pé ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún náà ni wọ́n ti taari ìròyìn yìí tí wọ́n ti taari rẹ̀ sílùú ayé o wọ́n fi díẹ̀ múlẹ̀ síwájú sí wípé tọ̀ àwọn ti látàrí ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ ṣẹ́ lódì yìí tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n wá ta wọ́n fi díẹ̀ múlẹ̀ pé tọ̀ bóun ni kílẹ̀ rí sí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun náà ni wọ́n ti ń sọ pé tọ̀ àbẹ́ wa rí àwọn ọmọ àwọn táwọn fi síbi ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ̀ ṣe ló dàbí ìgbà tó jẹ́ wípé ìyanṣẹ́lódì eléyìí tí ẹgbẹ́ àwọn olùkọ́ tí wọ́n fi díẹ̀ tí wọ́n kéde rẹ̀ ló jẹ́ wípé ó ti jẹ́ kí ètò ẹ̀kọ́ pakasọ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí o wọ́n ní ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá ìkan tó jẹ́ tóun lé olùkọ́ tí wọ́n bá sọ iyún abilékọ Yẹmísí Àláó ó fìdí ẹ̀ wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ òbí lákòókò tá a wà yìí òun ló jẹ́ pé ìwà ìbìkítà òun náà ni wọ́n ń wù lórí àwọn ọmọ wọn o léyìí tí mú kí ọjọ́ iwájú àwọn ọmọ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà kó rẹ̀ ìjọjọ́ ó fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun náà ló jẹ́ wípé láti ṣe ìtọ́jú àwọn ọmọ wọn òun náà ló jẹ́ pé ìṣòro fún wọn kí nígbà tẹ́ ẹ mọ̀ wípé ẹ lè tọ́jú àwọn ọmọ yín kí wí wọn fún o ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé iṣẹ́ wọn òun náà ni wọ́n gbájú tó yẹ kéèyàn ó ṣiṣẹ́ ṣùgbọ́n ìtọ́jú ọmọ àti iṣẹ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tí ò sì ṣe kí ni kò papọ̀ mọ́ra wọn bó ti wù kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fi ọjọ́ iwájú àwọn ọmọ mọ́lẹ̀ o nítorí pé kí ni ọ̀pọ̀ wọn gan ni wọ́n lérò wípé ìjọba náà ló yẹ kí ó ṣe gbogbo ẹ̀ fún wọn ó fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí pé òbí yẹ kí wọn ó mójútó àwọn ọmọ wọn jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ìyanṣẹ́lódì tí ó ti lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ wọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àkàìmọye àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ òbí àti àwọn akẹ́kọ̀ọ́ òde òun náà àtàwọn olùkọ́ òun náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún iyùn ní àná òde yìí ni o bẹ́ẹ̀ bá fẹ́ síwájú sí ìwé ìròyìn punch ó kọ ẹ̀kúnrẹ́rẹ́ ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì wà ni wọ́n sì fi síta láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ the leadership tí wọ́n tún lọ́wọ́ kọ́ láàárọ̀ tò ní níbẹ̀ ni ìjọba àpapọ̀ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń ṣe tèmi má fi nù mí lára àná ni ló ń sọ wípé àwọn kan ń gbé ipò yẹnu pé ó ní àbájáde kan ìyẹn report kan tí monetary fund ilé àjọ àgbáyé kan tó máa ń yáni lówó tó ní wọ́n gbé jáde wípé wọ́n ń gbìyànjú láti sọ fún ìjọba àpapọ̀ pé kí wọ́n tún fún vat kan tó fi kun kọ́ máa gba tax lórí telecommunication yẹn bí àjọ ọ̀rọ̀ yìí wọ́n ní kọ́ máa gba tax tuntun lórí ẹ̀ wọ́n kọ́ tún máa gbà lórí ti petrol náà gbogbo àwọn plot tó wọ́n ṣe níbi petrol ìjọba àpapọ̀ wá ní pé ẹyin yẹn má ṣì wọ́n bẹ́ẹ̀ ni àjọ tó ń rí àjọ imf wọ́n wà láti máa yáwùn ìyẹn o àmọ́ àbájáde tí wọ́n gbé jáde iṣẹ́ ìwádìí tó ṣe àwọn kò ń sọ ohun tí wọ́n rí wọ́n ṣe ìṣirò ohun tí wọ́n rí wọ́n sì ń gba ìjọba lámọ̀ràn ló tí wọ́n lè ṣe wọ́n ní àmọ́ bá a ṣe ń sọ yìí ìjọba àpapọ̀ tí ìgbégbé pé wọ́n fẹ́ fi kún vat eléyìí tá à ń sọ lórí telecommunication bákan náà wọn ò tí ì fi sọ pé ọ̀wọ́n epo bẹntiró gbogbo epo tá à ń rà àti kíni o àti epo dísù ni òun ọ̀tọ́ fẹ́ fi kún owó ìdílé tí à ń sọ pé tó ti wà lórí ẹ̀ ìyẹn bọ́lá lẹ́tà tó wà lórí òun náà ló ṣì wà ń bẹ̀ yìí pé mi ò gbọ́ yé ni wípé àjọ imf ohun tó ń ṣe ìwádìí lé lórí tí wọ́n gbé

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

ọjọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti polówó ọjà ǹjẹ́ ti gbọ́n tẹ̀ síwájú. Ó dá lábala eléyìí tá a dé yìí abala àgbéyẹ̀wò ni a so pọ̀ mọ́ra wọn a ṣe ló ń bèjì torí pé a mọ̀ wípé àkàìmọye àwọn ìròyìn eléyìí tá a mú wá ń tawọ́ tasẹ̀ nínú ẹ̀yìn tẹ́ jẹ́ olùgbọ́ wa ṣùgbọ́n méjìlá ṣe n tá àgbéyẹ̀wò òun leléyìí ẹgbọ́ dáadáa o ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wò wípé ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ní àjọ nelfund náà ló ń ṣe agbátẹrù ẹ̀ wọ́n ní pé wọ́n ti bẹ̀rẹ̀ báyìí pé wọ́n fẹ́ẹ́ fẹ́ lójú sí bẹ́ẹ̀ ò bá gbàgbé wọ́n ní ètò ẹ̀yáwó ọ̀hún ló jẹ́ wípé gbogbo àwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ ò jẹ́ eléyìí tí wọ́n wà láwọn ilé ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ìyàn àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga wọ́n ní àwọn bíi mílíọ̀nù kan ó lé mẹ́fà ìyàn 1.6 million àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ wípé ni wọ́n ti rí àwọn akẹ́kọ̀ọ́ ò jẹ́ eléyìí tí wọ́n wà láwọn ilé ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ìyàn àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga wọ́n ní àwọn mílíọ̀nù kan ó lé mẹ́fà ìyàn 1.6 million àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ ni wọ́n ti rí àǹfààní ọ̀hún gbà ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga wọ́n ní àwọn bíi mílíọ̀nù kan ó lé mẹ́fà ìyàn 1.6 million àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ wípé ni wọ́n ti rí àǹfààní ọ̀hún gbà tó sì wípé wọ́n wá fẹ́ fẹ́ lójú báyìí pé kó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ó rí àǹfààní ọ̀hún wọ́n ní wọn ò ní dín ní mílíọ̀nù méje iyùn 7 million students jákèjádò àwọn ilé ẹ̀kọ́ gbogbo eléyìí tó wà lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ eléyìí lásìkò tí wọ́n ń ṣe wọ́n gbé ètò kan kalẹ̀ níbi tí wọ́n ti ń bá àwọn sọ̀rọ̀ pàápàá jùlọ ní ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n sì ta ayẹ̀ sí orí ìtàkùn ayé lọ́nà àti jẹ́ kí ní iyùn pẹ̀lú bó ti ṣe jẹ́ ètò yìí ni wọ́n ní àjọ àwọn tó jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣàmójútó ètò ẹ̀yáwó yìí àti àwọn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ṣe kíni ni wọ́n ṣàgbékalẹ̀ ètò yìí tí wọ́n jọ ṣe àjọṣepọ̀ nígbà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ iyùn ní ètò kan eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Nelfund Tunde Sawyer ó fi díẹ̀ múlẹ̀ wípé ètò yìí òun náà ló jẹ́ wípé àwọn ti láǹfààní láti kó owó tó jẹ́ pé kò dín ní mílíọ̀nù 2.82 billion iyùn 2.82 billion òun náà ló jẹ́ pé àwọn ti rí tí àwọn sì ti pín fún àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ kán lọ bí 1.6 million tó jẹ́ gbọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí wọ́n ní àwọn fẹ́ẹ́fẹ́ lójú sí tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n láǹfààní láti máa jẹ àǹfààní ẹ̀yáwó iyùn student loan yìí gbogbo wọn ó jẹ́ bí 7 million iyùn 7 million kí lojú ìwòye yín kí ni tẹ́yìn rí sí iyùn láàárọ̀ yìí lórí irúfẹ́ ìgbésẹ̀ eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè

0: ọ̀rọ̀ ilẹ̀kùn oníṣẹ́ rí iye owó tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń sọnù iyun òní tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń sọnù iyun lọ́dún ó ní kò dín ní tírílíọ̀nù mẹ́ta àti méjì iyun 3.2 naira ní ọdọọdún ni eléyìí tó sì jẹ́ wípé bí ìgbà tí à ń ná owó tá à ń ná dànù ni ṣùgbọ́n tó sì jẹ́ wípé kò tiẹ̀ yọ kankan bí oṣù kan mọ́ dókítà Musa ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àtúnṣe àti àtúntò eléyìí tó múnádóko òun náà ni yóò mú kíka ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà kó túbọ̀ ṣe kíni kó fìdí múlẹ̀ kó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni nígbà tó ń bá àwọn ìsọ̀rọ̀ lápá ọ̀dọ̀ tiẹ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìyún fún Federal Road Safety Corps ẹ̀yẹ̀ tó tún jẹ́ ọ̀gá àgbà àti ààrẹ ìyún fún àjọ kan eléyìí tí wọ́n ń pè ní Chartered Institute of Logistics and Nigeria ìyún dókítà Bòbóyè Oyèyẹmí ó yànnà náà àwọn eléyìí tó ń kojú ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀ Nàìjíríà pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò yìí ó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà gan pàápàá tí ó jẹ́ kí ìdàgbàsókè ó wà ìyún lágbọ́n ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí o dókítà Oyèyẹmí ó pè fún àjọṣepọ̀ eléyìí ogun mọ́ àti ìfìdímúlẹ̀ pẹ̀lú ìpàdé eléyìí tó múnádóko yìí lágbọ́n ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní níbi ètò ọ̀hún òun náà ni ẹni tí ó jẹ́ tó ṣoyún fún gómìnà ìpínlẹ̀ Èkó ìyún Babájídé Olúṣọlá Sanwó-Olu ẹ̀yún ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ Lagos State Metropolitan Area Transport Authority Lamata Ayo Abilékọ Abimbola Akinajo wọ́n ní pé òun náà wà níbẹ̀ o pẹ̀lú bó ti ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ti ń lọ o tó sì jẹ́ wípé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lọ́lọ́kọ̀jọ̀kan ìjèjì náà ni àwọn ń rí dájú wípé ó ń lọ lágbà ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó lọ́nà àti gbárí ọ̀rọ̀ ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó tí yóò sì mú ìdàgbàsókè tó lóòrìn bá ọrọ̀ ajé àti ìtẹ̀síwájú eléyìí tó nípọn bá orílẹ̀-èdè wa Nàìjíríà o ẹ wo ẹ ka ìròyìn ń tán gbogbo ìwé ìròyìn náà ló gbé láàárọ̀ ẹ já fẹlẹ̀ ikun ẹni tí ó jẹ́ alága ètò ọ̀hún níbi ètò ọ̀hún tó eléyìí tó wáyé tó tún jẹ́ ààrẹ àjọ kan ìyún Aviation Roundtable Initiative òun náà ni Adémọ́lá Onítìjú wọ́n ní òun náà ṣe ó fìdí ẹ̀ múlẹ̀ bó ṣe ṣe pàtàkì sí fún wa láti ṣọṣepọ̀ eléyìí tó gúnmọ́ àti ìgbésẹ̀ tí ó yẹ kí ìjọba ó gbé torí wípé ẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn nǹkan àlùmọ́nì owó gọbọ eléyìí kí ìjọba àpapọ̀ mọ́ rí lágbọ́n ìgbòkègbodò ọkọ̀ wọn kò rí níṣe ni wọ́n tún náwó síbẹ̀ ni nítorí ìdí èyí wọ́n pè fún àgbéyẹ̀wò àti àtúnṣe eléyìí tó múnádóko ẹ kàrọ̀ bó ti ṣe jáde láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìròyìn yìí láàárọ̀ ọ̀sẹ̀ yìí kí n sáré mú ìròyìn yìí káà tó lọ sábàlà ìfẹ́ ìtàn yóò máa kò wọlé. Níbẹ̀ ni àjọpọ̀ tí kì í ṣe ti ìjọba tí wọ́n pè ní Coalition Against Security ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ wípé ìgbésẹ̀ kan tí ìjọba fẹ́ gbé ní ìpínlẹ̀ wọ́n tún fẹ́ ṣí àwọn ilé ẹ̀kọ́ padà. Pàápàá ní ìjọba ìbílẹ̀ oríire tí ìṣẹ̀lẹ̀ kí wọ́n jẹ́ àwọn ọmọ ogun ti ṣẹlẹ̀ wọ́n láwọn ò fọkọ̀ àwọn ò fọwọ́ sí o àwọn ò sì gba ìjọba lámọ̀ràn kí wọ́n gbé ìgbésẹ̀ lẹ́yìn torí wípé kí wọ́n tún lè ṣí ilé ó gbọ́dọ̀ ni pé gbogbo àwọn ọmọ tó wà ní àhámọ́ àwọn ọmọ àwọn ajínigbé wọ́n dá wọn sílẹ̀ torí wọ́n bẹ̀rẹ̀ academic activities kankan torí pé bí wọ́n sẹ́ pé ẹgbẹ́ tó sọ̀rọ̀ yẹn tán Sharafdin Ali ní Ọ̀yọ́ South ló sọ gbọ́dọ̀ ìbàtẹ́ pé ìjọba wò pé nǹkan tó kàn wọ́n náà
2: kò
1: àti ó ti ṣẹlẹ̀ ó ti lọ ni ó ní náà iṣu tó àìdá àti èbó lọ́sọ̀ bẹ́ẹ̀ pé ikọ̀ àwọn ọmọdé yìí àwọn òbí wọn tó wà lé wọ́n sì wà nù àwọn ọmọ náà mọ́ bó ṣe wà náà àtàwọn olùkọ́ tó wà bẹ́ẹ̀ wọ́n ní kó tó ṣe wọ́n tẹ̀sí ìgbésẹ̀ bá ẹ̀kọ́ yìí wọ́n ní dájú wọ́n kọ́ wọ́ àwọn ọmọdé wọ́n gbà wọn padà láyé àtàláfíà kó tó ṣe ilé ẹ̀kọ́ bákan náà sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà tẹ́pẹ́ àwọn náà wọ́n wà ní ìyanṣẹ́lódì báyìí wọ́n tún sọ pé àwọn òbí wọn sọ pé ìyanṣẹ́lódì tẹ wà yìí sí á jẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ọmọ tún fà sẹ́yìn wọ́n ní àwọn gbogbo ẹ̀ nínú ni wípé kí nǹkan lè tò òun ni àwọn ṣe ń sọ pé oríṣiríṣi ọ̀rọ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ẹgbẹ́ pàápàá ló sọ̀rọ̀ wípé àkọ́kọ́ ṣẹṣẹ ní ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gbé yẹn pé wọ́n fẹ́ ṣe ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ ni kò má tí ì ṣe nítorí pé àtó kọ́ lè wọ́n ọmọdé yìí padà kọ́ gbé
2: ìwé ẹ̀kọ́ kí wọ́n wá lé náà
1: kí ni ìwúrí wọn àwọn ọmọ tó ti bá ti lọ sílé ẹ̀kọ́ tí wọ́n tún ní jí wọn gbé.
2: Ó dá ó ti kàn yín báyìí bẹ́ẹ̀ bá wojú ago ṣùgbọ́n àwọn ìròyìn bíi méjì bíi mẹ́ta yìí ká jó pọ̀ mọ́ra wọn o tọ̀ látàrí pajápajápa eléyìí tí wọ́n ní pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera lórílẹ̀-èdè tí wọ́n ń jápa wọ́n ní pé ó ti kíni ó ti mú kí ètò ìlera lórílẹ̀-èdè abẹ wọn ló ti mú kó rẹ̀yìn jọjọ pẹ̀lú wọn ti ṣe yànnà náà wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo wa pátápátá àdín ní okòó lé ní 200,000,000 yìí

0: 220 million Nigerians. Wọ́n ní àwọn tàbí ẹgbẹ̀rún márùn lé ní àádọ́ta iyùn 55,000 dókítà. Àwọn náà ni wọ́n ṣe kíni, ni wọ́n ń tọ́jú àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ṣe lè yóò wá kéré jọjọ. Gbogbo àwọn kíkà àtàwọn nọ́ọ̀sì wọn ni gbogbo wọn ti kíni, wọ́n ti já patán o. Ilé Ògùn lẹ́ka lágbọ̀n ìròyìn eléyìí tó jẹ́ ti ìròyìn ètò òṣèlú. Wọ́n ní ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n ti ṣe kíni, wọ́n ti kí Ìyábọ̀ Ọbásanjọ́, wọ́n ti kí káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún padà. Wọ́n ní tọ̀bí ìgbà téèyàn kí ti bàbá tó kí ọmọ onínàkúnà tó kí káàbọ̀ ni. Níbo tí wọ́n ti ṣe kí káàbọ̀ báyìí, òun náà ni wọ́n ṣe kíni, wọ́n fi tíkẹ́ẹ̀tì sẹ́nẹ̀tì wípé tọ̀ ó yá tún lọ díje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú wa. Wọ́n ní wọ́n tún fi kí káàbọ̀ ni tó jẹ́ pé yóò tún láǹfààní láti kó díje dupò títí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní yóò ṣe kíni, yóò tún láǹfààní àti kópa níbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ẹbẹ́ kàtà ìwé ìròyìn Daily Post ló kọyún láàárọ̀ yìí. Ọ̀dà ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú SDP Yọ Adébáyọ̀, ó fìdí ẹ̀ múlẹ̀, ó níṣẹ́ rí ní tí à ń pè ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kí n tó yẹ kó jẹ́ wípé àwọn arúgbó náà ni wọ́n mọ dibẹ̀ mú, àwọn ọ̀dọ́ òun náà ni ó yẹ kí wọ́n mọ ṣe kíni, wọ́n mọ dipò ààrẹ mú lórí. Ẹyin ò láti ṣiṣẹ́ láti lọ ká ẹ̀rọ náà fẹ́ máa wọn ròyìn ìbílẹ̀ dáre jẹ́ ọya.
1: Ẹyin ìwé ìròyìn ìdíkẹ́ láàárọ̀ ìdí níbi tí àjọ NAFTA ti sọ láàárọ̀ tò ní. Wọ́n ní ìdá 50 ẹrù táwọn ń kó, wọ́n ní ìdá 50 ni oúnjẹ jí àwọn emílẹ̀ àti ké tá a fi ṣàlàlóge kọ̀ọ̀kan àti ohun tá a mú. Wọ́n ní ìdá 50 àwọn ẹ̀kọ́ yìí ló jẹ́ pé wọ́n wà nínú àwọn ẹrù táwọn ń pé ó jẹ́ fẹ́ẹ̀kì táwọn èèyàn yédè ìròyìn wọn. Ẹ tó jẹ́ adarí àgbà fún àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Bísọ́lá ló sọ eléyìí tí wọ́n ti ṣe ètò kan ní nínú oṣù yìí ló sọ. Àwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tó fẹ́ jẹ oúnjẹ jíjẹ tí ń ṣàlàlóge gbogbo ọlá fẹ́ máa ṣàlàlóge tó fẹ́ kú pan kéèkì àti mímu wọn ni ẹ wà very careful nítorí pé ìdá 50 nínú gbogbo táwọn ohun táwọn ń sísì wọn yìí ló jẹ́ ìdá 50 nínú ẹ̀. Wọ́n wá ní àwọn èèyàn tó tún wá ń gbé wọn tó wá ń lo ọgbọ́n àlùkòmọ̀kọ́rọ́ kọ́ ọ máa mú àwọn wọn máa lọ sí online lórí ọ̀rọ̀ ìjọba ó máa lọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀fọ́ ẹ̀ máa ọ̀dà ní online
0: tó ẹlòmíràn àti ké nígbà tí ọba nù báyìí gbogbo dúró ti hun jọ.
1: Wọ́n kí wà lọ láàárọ̀ tèmi pé ẹ jẹ́ ká ṣọ́ra ká máa wọ báàlẹ̀ ká máa kà á nǹkan tó bá wà nítorí pa mí ọ̀nà àwọn nǹkan tó fi ń ṣe mí wọ̀n nífi tó tó sí mí ó máa ti pọ̀
0: jù
1: ó lè máa ti máa ṣe jàǹbá fún àwọn ara wa. Inú mi ròyìn ìdígàdà ẹlẹ́gbẹ̀rún ẹ̀ka láàárọ̀
0: tó. Ẹ̀yin ó ní online ọ̀dà ẹ̀yin ẹja ṣọ́ra 0704700 ó ti kàn yí báyìí ẹ̀lú ẹ̀kaàrọ̀
2: ó dà bẹ́ẹ̀ pàápàá ló fẹ́ rí tó bá yá àwọn tó ń yá lórí náà pàápàá ló gbà bẹ́ẹ̀ kò yẹ máa ń fẹ́ pamọ́ máa ń fẹ́ àwọn aláàkóso sanwó tó yẹ padà kó tó pé máa ṣà kó tó kọjá pa ó dà bẹ́ẹ̀ kọ́ síbẹ̀ kọ́ máa kọ́ síbi tó àwọn ọ̀kọ́ lóto tó mọ̀wé tó lè kó ṣe ìṣòro wọn á lè pọ̀ tí wọ́n á tún wá lè lẹ́kọ̀ọ́ tó yanjú.
0: Amen. Ẹ ṣeun ẹ wo ìní wa yín orí táìmù gan orí àkókò ni wọ́n lé lórí. Ìṣẹ́jú àyá ní 30 seconds náà ni ẹja mọ̀ sàpá. Ìjọba àpapọ̀ fẹ́ gbé ìgbésẹ̀ láti fẹ iye àwọn akẹ́kọ̀ọ́ tó jàǹfààní ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yìí student loan wọ́n fẹ́ fẹ́ lójú láti 1,000,000 àti díẹ̀ sí 2,000,000 akẹ́kọ̀ọ́. Kí ni tẹ rí sí bákan náà ẹja pẹ̀kẹ́lu ìkànnù àwọn ìròyìn eléyìí tó jẹ pé àmúwá láàárọ̀ 0704700 3341 0704 733 41 ẹ̀ka àárọ̀ sà yẹ sà ẹ̀ka àbọ̀ ẹ̀wọ̀n bínú ó yẹ ẹ̀ta ẹ̀tẹ̀ iwájú ẹ̀tẹ̀ ó yà á fẹ́ àkókò lójú ẹ̀ lìṣó lẹ̀.
1: Agbáyín
2: Ọmọ
1: bínú ẹjọ́ àtọ́bùrù.
0: Hello, ẹ káàárọ̀ o. Sà, orúkọ yín àti ibi ẹ ti ń pè. Àmì o.
2: Orúkọ tí mo ní àdàbà bá mi sí láti ìlú Oyè ní ọjọ́ ìta. Orúkọ mi lébẹ̀ ni bá ti ọ̀rọ̀ Mọ́là tí ń sọ ìfẹ́ tí fẹ́ tí ò mẹ́sàn-án yẹn. Mo bá ti bá kiri bí bá ti ọ̀kan nínú àwọn bá mi jẹ gbogbo ilé tí kìí tó sọ ọ̀rọ̀ mi.
0: Lọ́dà ẹ̀ṣun. Lọ́dà a sì ní àkókò dáadáa. Ìjọba àpapọ̀ wọ́n fẹ́ fẹ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n fẹ́ fẹ lójú sí dáadáa. Lójú wòye tiyẹn ìlú ẹ̀ka àárọ̀ o. Yẹ sà ẹ̀ka àárọ̀ sà. Bàbá ojúmọ́.

0: láti ìjẹ̀bú òde. Yes sir. Yes sir. Àwà pẹ̀lú. Tọ́ ẹ ṣeun lójú wò yín tọ́. Wọ́n ní owó ilé ẹ̀kọ́ ti pọ̀ ju àti pé
1: ẹ̀wọ̀n ṣùgbọ́n wọ́n pọ̀ ju iye tí wọ́n já wọn lọ kó tún rí bẹ́ẹ̀.
0: Ẹ lọ ẹ káàárọ̀ o.
2: Ẹ ṣeun ẹ ṣeun.
0: Yes sir. Yes sir.
2: Ẹyin ọ̀dọ́ ẹyin gan ni mo fẹ́ bá wí. Sọ́pọ́tù ara ní àtẹ̀yìn àtàwọn obìnrin. Ìfọ́ ní pọ̀ tó dàwọ arúgbó lọ. Ṣé ká mú ọ̀dọ́? Ṣé ká sọ pé ọ̀dọ́ lè fẹ́ kó rúùlù yín? Ní gbogbo láti gbogbo má wọlé. Àwọn obìnrin pàápàá. Wọ́n lè rò lẹ́yìn pé bá fẹ́ gómìnà ó síwájú Nàìjíríà. Àwọn obìnrin kan bá sara ẹ̀sìn mọ́. Má wà á wọlé.
0: Tọ ìdẹ sọ ohun tó lágbára náà bá gbára ìsìn mọ. Tọ ẹ ló yàrá o. Ẹ káàárọ̀ sà
1: ó gbére o.
0: Àmì o ṣe kókó. Continuity nu eja a si gba pe bi meji iyawo awon akeko ti ijoba fe fe loju si ki loju woye ka wa fi royin kankan elo e ka ro o
2: e ka
0: ro
2: eka.
0: Yes sir e ka bo sir. Ṣe ọlọ́run ọba mi Edumari. Aago méje bá ti lù á lọ darapọ̀ mọ́ olùléeṣẹ́ wa Lábùjá fún ìròyìn lédè Gẹ̀ẹ́sì. Ká dúpẹ́ lọ́wọ́ Dọlá Pọ̀ṣọ́ Onúgà tó jẹ́ olóòtú abala àyẹ̀wò. Bákan náà ká tún dúpẹ́ lọ́wọ́ Yinka Abọ́dẹrìn fi abala àgbéyẹ̀wò ọ̀hún tó fi ṣọwọ́ sí wa. Lókọ̀ ọ̀gá àgbà àti bí yìí ọ̀gbẹ́ni Abiola Peters Mr. Passive náà là ń dágbére láàárọ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba àní dágbére. Ayé àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi òní ó sàn wá
1: o. Àmì ò fẹ́ ọ̀tàlà kan sọ́nù lórúkọ tèmi. Láwọ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká sì tọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ níkisi, kójú ó mọ́lẹ̀ rokoso. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òsúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹni kan lọ àmọ́ mò ń bọ̀ náà mi ò dé ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà ẹ kú òkèlè.
1: Bàbá Òsúlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òsúlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣùgbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òsúlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú ó dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dẹ́lùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pòun ó lo ìgbésí ayé òun tó kù nù. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òsúlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òsúlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ mọ̀ dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ná gbàrá náà gbòòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ lọ sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí eru orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pẹ́ tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lùgbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òṣùlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lórí ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ. Àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láì sùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu. Lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà I Solution. Òpó ọlọ́run ọba mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú. Wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà I Solution kò tí ì dé sẹ́tì ìgbọ́ tiyín ni? Àbẹ́ ẹ̀ máa gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Bible, ẹ lè ka Kùránì. Kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀. Àgbo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016. 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá ni. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Bible kì í jẹ́

0: gbẹ̀gbọ̀ fún tó fi lè kọjú ẹ̀. Gbọ́dọ̀ lẹ́nu bàbá òfin là gangan. Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ tá o.
1: Tó ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òsúlà Haba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
2: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba.
1: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójú tó ojú ti fi ríran lágọ̀ọ́ ara.
2: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn rí kùrukùru tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kán tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ mọ́ ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí. Ó yẹ ká tètè máa kíyè sára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
1: Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé. Béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní. Ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójú tó lágọ̀ọ́ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ọ́ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti bòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ tètè bọ̀lùpọ̀
1: o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
3: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹrìn síwájú ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex Magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀. Ẹyin ti Sagam tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè Òsúlà Haba ńbẹ̀.
1: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
2: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pa mí mọ́ra kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń ṣe èèyàn tí n bá fi mọ́ra òun tọ̀hún ò fẹ́ kó fohùn sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
1: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín Òsúlà Haba Òsúlà Haba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ò ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn ò já gerege kò kílíà bóyá lòmíì tó bá súnmọ kò ní rí àfi tí wọn bá mú jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírájà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ kọ.
2: Ẹsẹ̀ atọ́kùn ṣé ẹ rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
1: Ìbá kan ràn yín iṣẹ́.
2: Ṣé wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yìí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀ àtúndà kéèyàn ó jókòó tàgbà.
1: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú. Ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí i pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kán sójú ń bẹ̀ mímu àti lílò ni.
2: Ẹ ṣeun. Tẹ bá rẹ lómi tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn ibì kan o ṣe ṣe pé táwọn bá dọdọ yín òun ká kíní sáwọn lójú ni àwa láwọn máa wá sọ fún ẹ pé ẹ lọ fọkànbalẹ nílé iṣẹ tiwa o gbogbo

0: àti bùtà ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ́ ti gbà ló ẹ sì máa wá fìlẹ̀ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
1: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá. Jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgò bọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán iní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
0: Bàbá tẹ rí abalabi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
1: Wọ́n fún yín nígò.
0: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
1: Ok wọ́n máa pààrọ̀ gò.
0: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí nan mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
1: Bẹ́ẹ̀ bógò yẹn ti lè lágbára tó.
0: Tó lè wá
1: mo fi sójú.
0: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: Ṣé ti ẹni tó lòun lọ sí ìlú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí ilé iṣẹ́ wa tí ò lòdì ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
1: Bàbá eléyìí báyìí ó jọ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 07038 51 61 51 51 58 68 07038 51 51 58 68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
0: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó òun dì mọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwarẹ̀ ò mọ nǹkan kan o.
1: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
0: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
1: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
0: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
1: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ó mọ rí?
0: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èmi bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ̀nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó já sí kéè, ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn, á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàárẹ̀ ẹlòmíì wọ́n á gbẹ́sẹ̀ lélẹ̀, á bẹ̀rẹ̀ sí ń tan mọ́ ìrùbùsàn méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de block mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀jù nínú ara kìí jẹ́ èèyàn rọrùn sùn. Tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojú lẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
1: Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. ni a ko narun ko te menu ba lekan to ba ye pe to ba nseyan lagwara o le fe sokun fa ri na dede
0: e se atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ke sara ko to wa joba lodokun e sa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbu be ni bara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogologo akọ narun nbi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko te ni fe wo boye nikan kan wo afoku go nbe la elomi to ba de bus stop nbi o ba ka won larade tan ba nti nbera kura kura bayi won o ti e ni mo pe ibun to ko la won wa iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to ba fe se itoju iforo kin koju irin eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun oni to won o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti nsele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan nke igi lori ko mu te gbote gbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi e meji bi e meta e ja bi won lere kini idi re tin ti won se fi n pada sibe mo wu nti nse won te gbote gboni e to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e te gbote gbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
3: tun le leyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere ta bagbalagba ba n je todun todun afike ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ki ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma re wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona ofun to nse bi kapo tao de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapo ju gbegben lelomi ngbe kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia awon fi je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni wonyi
2: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be ro osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex ewonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be ni waju CAC Church ebere osula haba nbe
4: e le pe wa sori ero ibanisoro yi o 070-38-61-51-68
2: WhatsApp number 1 nsini
4: a oni faisan lo gba o

Ẹni tó jà kòkòrò, ẹ sọ wípé kò ní bá ò. Torí wípé àkókò kékeré ẹgbẹ́ ògiri ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ méjì.

0: ọmọlàgọ àjìlù kèrèkèrè ń jọ ọsẹ ọmọlàgọ gbàrò kò wálé ọmọ níbàtà tí ń lọ tí ń bọ lọjọ ìsinmi.
1: Adaba mi mọ
0: àdúrà mọ mi ọmọ balógun.

iba olorun oba ni edumare o kan susu ajana ku ti mi gbokijiki oba kan susu to seda gbogbo aye oba kan susu to seda gbogbo nti benu e olorun oba mi edumare okiki ki molaye oba eru jeje patapata ola porongodo oba atu ti de sori eto lale ada gbogbo ope pada gbogbo oyin pada olorun oba tori wipo nikan na lo ye ege mi ise wa tabi tete lo se tu koja asitu lori ofe lati pade ara wa ni pekin pekin lale ye kale o tabi esi olorun oba mi edumare bare lasale yi o ki gbogbo eyin ololufe eto yi mo ki gbogbo eyin to je wipe le mo gbo wa ni gbogbo osose mo ki yin o eseun loko olohun oba mi edumare oba ti o ja wi lale ti o ni ja siwe oba ti o ja so ti o ni ja siso la fi ṣide eto aragba onda fun tasale eto le mo kale akoko lode yoba gbedo gbedo ojo lati di oba awon afayafa eto baba eto ti de eto aragba onda o ye jajo wa nkan fidi le ka tun jo je gbadun akotun lasale yi e ti mo wi pe toko ohun to ba ti si o ti si nanu o ya temi ati yin e jajo se kini ka jo wo ko ayo yi tatu jo je gbadun rin ajo lori eto yara gba onda fun tasale eto e ti mo pe awa yi fun yi awa yi momu lo mo bo ti jenu nikan ni radio 1103.5 fm confirm ni olohun oba mi edumare na lo fi se ran wa ta se nje lórí ipọ́lọ́hun ọba náà lọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn fọ́hun ọ̀rọ̀ tí ń gbénú ọmọ ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí táwà mú bí iṣẹ́ tá a là ń ṣe ọlọ́hun ọba mi edumare ní jẹ́ bẹ̀dà tí sùn sí òun gangan náà ń lọ̀rọ̀ òun gangan náà sì níṣẹ́ táwà mú tá a ṣe wa ṣe kí làwọ ó máa wí bàbá wa wí tán ṣàárẹ̀ èèyàn gbẹdákun ń bọ la wa fẹ́ wọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé àwọn òkò yan yín kéré gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò aragba onda gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì rédíò 1103.5 fm bàmí tó yìn télọ̀ ẹ kalẹ̀ o bàbá wa john láti lagos state university ẹ kalẹ̀ sá ìyá wa esther michael esther ẹ kalẹ̀ lálẹ́ yìí bàbá wa adédìgbò mo kì í ẹ kalẹ̀ o mélòó la fẹ́ da ọkọ̀ mélòó nú àwọn èèyàn tó jí wọ́n jó lólùfẹ́ ètò yìí la fẹ́ da ọkọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ́ lọ́yọ̀kọ̀ kan ìjẹ́ ìjẹ́ bẹ̀rẹ̀ jẹ́ kí ọ̀gá wa fẹ́ di ayé ẹ̀yìn náà kalẹ̀ oríkan pàtàkì inú àwọn olólùfẹ́ ètò yìí láwọn náà ẹ gbàgbé pàkan ọ̀gá àwọn náà ò lè mọ̀ gbé tó tọ ẹ ṣeun o mo kí gbogbo ẹyin olólùfẹ ètò ẹ rí i pé mo ṣàtẹnumọ ọlọrun ọba ń gbọ ẹ bá ọpọlọpọ ọgbà báyìí ẹ bá ti jókòó pé ẹdàpá ọmọ fẹẹ rẹ ra ṣé tó lè wáyé lálẹ báyìí bàbá ti gba bí ìpè bí méjì mẹta mẹrin a máa wò pé àwọn èèyàn mọ ìrètí wa lóòótọ ẹ ṣeun o ẹ ṣeun àdúpẹ bá a bá ṣe ni lóore ọpẹ làádá mo gbádùn ibi tó dé chief commander ebenezer obe ibà mẹsáyà ọba òun náà la fi wọlé sórí ètò ẹ jẹ́ àṣẹ báyìí àgbà pé o ṣùgbọ́n ẹ mọ lọ sí orí whatsapp yín gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá lóore ọ̀fẹ́ láti wà lórí whatsapp
won fe da ko awon kokan ti wi atejise won ba lori ofe lati wole sori WhatsApp number yi ada ko yin ki le mo pe ti wa nbe 0904 8 meta 9 merin 0904 8 8 8 9 9 9 9 emo pe number un emo flash ye elo message mi lori WhatsApp eja ko yin eja mo pe ti wa me o ko yin ati bi e tin te atejise gbogbo eni ti o ba wa lori ofe lati wa lori WhatsApp e te atejise te text message eja ko yin e te atejise ati bi te tin te atejise ada ko yin a si mo pe ti wa nbe 0904 8 meta 9 merin 0904 8 meta 9 merin 0904 8 meta 9 merin oma lagu ajilu kerekere njo se yinri oma lagu gbaruku wale omu nibata ti nlo ti nbo lojo osin ome lede to pede titi to fi pegede peregede lagbo ile lede kori ojo ko gbe mi debi adura mo mi omo balogun lo ko adaba nle yin eyan mo mi si o bale gude lori eto ara gbaunda lasale eto ni eja palu ida ni panuda panuda ile ita aro ko panuda panuda ta arada mo n pada abo eku kale

0: ìyá wa Esther borí àtẹ̀jíṣẹ́ yín ẹ̀ka alẹ́.
1: Àwọ̀rẹ́ ló dúdú, ẹ̀jẹ̀ rẹ̀ ò máa dún.
0: Ìyá wa Esther Michael borí àtẹ̀jíṣẹ́ yín. Bàbá wa Tóyìn Kóka ẹ̀ka alẹ́ o.
1: Àwọ̀rẹ́ ló
0: dúdú. Ẹ máa fó kọ yín àtàwọn èèyàn sá dá mẹ́sẹ̀ áì áì mọ̀ ń rí.
1: Lódúdú tó ní kókó ọkọ ọlọ́ rẹ̀ ò máa dún.
0: Ọ̀dà ẹja ṣe báyẹ̀ ti mọ̀ wípé bá aago mọ́kànlá bá ti ń kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á lọ darapọ̀ mọ́ àwọn onígbọ̀wọ́ abala ọ̀hún láti iléeṣẹ́ solution. Àwọn ní ẹ̀ka alẹ́ àdàbà àwọn ní àràbà àtàràbà àtàdàbà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni wọ́n ní orúkọ àwọn ní olúwa tó sìn ránkì láti Lagos Island. Ẹ ṣeun o, ẹ ṣeun, àdúpẹ́ o. Mọ̀mọ́ wa Michael Esther ẹ̀ka alẹ́ mo rí yẹn dú oore. Mọ́mí JJ látògìjo ẹ̀ka alẹ́ o. Bàbá wa Ṣẹ̀san Adéwùmí mo rí yín bẹ̀ ẹ̀ka alẹ́ sà. Ẹ̀yà wa Michael Esther láti Kọ̀tún mo ti dákọ yín. Ẹ ṣeun àdúpẹ́ o. Bàbá wa Ṣẹ̀san Adéwùmí alias Paris láti Ìjẹ̀sà Sùúrù. Ẹ ká alẹ́ sà.
1: Ọmọ èèyàn dúdú ni ẹ á ti gba ògbó ti fi gbogbo àdúrà ọ̀gá mi.
0: Ìní tá a fẹ́ gbéyẹ̀wò láṣálẹ̀ yìí. Ẹ kú ètò orúkọ mi ni Abimbọ́lá Fádélé láti Láfẹ̀nwá. Ṣé Láfẹ̀nwá Ìtèlè ó dá Láfẹ̀nwá Ìtèlè. Ẹ ṣeun o bàbá wa Abimbọ́lá Kàfáyá àbí Abimbọ́lá Fádélé. Ẹyin wọn ní láti Láfẹ̀nwá mo rí yín bẹ̀ ẹ ṣeun. Kí la fẹ́ gbéyẹ̀wò láṣálẹ̀ yìí. Ọmọ Yorùbá ìran Yorùbá. Nbo là ń lọ láàókò tá a wà yìí. A fẹ́ gbé wa rìnrìn àjò ká padà sẹ́yìn ká padà sígbà àwáṣẹ̀. Ẹ dákun oyè tá ń pè ní oyè ààrẹ ọ̀nà kàkàǹfò ńlẹ̀ Yorùbá. Àti bo gan ló ti ṣẹ̀ wá. Kí ni ìpìlẹ̀ oyè ààrẹ ọ̀nà kàkàǹfò? Kí là fojúsùn aláàfin tó gbé oyè náà kalẹ̀? Kí ni ìdí tó fi ṣàgbékalẹ̀ oyè ààrẹ ọ̀nà kàkàǹfò ọ̀hún? Kí ni sí ààrẹ ọ̀nà kàkàǹfò lẹ Yorùbá? Kí lojúṣe rẹ̀?

0: fẹ́ jọ síra wọn ká gbé ségbé ara wọn ní pẹ̀ kí ń pẹ̀ kí ká fi wéra wọn ká sì yẹ̀wò tó sì jẹ́ wípé ẹ̀yin ọlọgbọ́n ẹ̀yin olóye tẹ̀ ń gbọ̀ wá òun náà láàjọ ṣe kíni láàjọ fi ọ̀rọ̀ jomi otóru ọ̀rọ̀ lórí ẹ̀ lásàálẹ̀ yìí ètò àsálẹ̀ yìí ká mọ̀ tanra wa jẹ yóò kilẹ̀ yóò milẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ṣe wà náà ẹ jẹ́ dọ́dọ̀ àwọn onígbọ̀wọ̀ wa lábala ilé ìsáwà yìí nílé iṣẹ́ solution ẹ kú kalẹ̀.
1: Ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bágo ara ìdáwọ̀ yá àjà àbóríbá wa kún níṣe ló yá sátọ alábẹ̀lọ àìsàn tàbá àrùn wo ní bágo ara tiẹ̀ wọ̀ yá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságo ara tiẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà yìí diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságo ara tán àmọ́ sílẹ̀kùn àrùn ló ní ìrànràn ságo ara ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin. Wọ́n ti sọ fẹ́lòmíì pààrọ̀ tiẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyé padà. Ẹni tó mojú ògùn ní dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ọlọ́run òṣèbí solution health center àti iléeṣẹ́ ọlọ́run òṣèbí èèyàn ní ẹbẹ̀ spiritual center ní ẹtọ̀lọ́ wọ́n wà ní 22 Oseni street off Lawanson bus stop Sumuru Lere Lagos ẹ̀lú ẹ̀lú wọn ni 08081984247 àti 08069243475. Ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bágo ara ìdáwọ̀ yá àjà àbóríbá wa kún níṣe ló yá sátọ alábẹ̀lọ àìsàn tàbá àrùn wo ní bágo ara tiẹ̀ wọ̀ yá àjà nípasẹ̀ chronic infection tó ti kọ́lé àìsàn lóríṣiríṣi ságo ara tiẹ̀. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ pé tí ìtọ̀ ṣúgà yìí diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságo ara tán àmọ́ sílẹ̀kùn àrùn ló ní ìrànràn ságo ara ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin. Wọ́n ti sọ fẹ́lòmíì pààrọ̀ tiẹ̀ kì í ṣojú lásán ó ti lòògùn lòògùn ó ti sáré títí tí kò sáyé padà. Ẹni tó mojú ògùn ní dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ọlọ́run òṣèbí solution health center àti iléeṣẹ́ ọlọ́run òṣèbí èèyàn ní ẹbẹ̀ spiritual center ní ẹtọ̀lọ́ wọ́n wà ní 22 Oseni street off Lawanson bus stop Sumuru Lere Lagos ẹ̀lú ẹ̀lú wọn ni 08081984247 àti 08069243475.
0: Tọ́ ẹ káàbọ̀ padà abala iléeṣẹ́ solution ibẹ̀ náà la wà yìí níbi tí a ti ń láǹfààní láti mọ ṣàgbéyẹ̀wò àwọn tó ní ṣe pẹ̀lú ìlera wa. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìlera wa òun náà la mọ gbéyẹ̀wò lábala yìí gẹ́gẹ́ bí iṣẹ́ eléyìí tí wọ́n mọ fi ran wa láti iléeṣẹ́ solution níbi tí elédùà ti ń lò wọ́n fún àgbáríjọpọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n sì ń fi ewé àtegbò nílànà ìbílẹ̀ fi ṣe wá ojútùú sí àìsàn ohun àrùn tó fi mọ́ ìpèníjà eléyìí tí ẹ̀dá ń kojú láwùjọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní orí ètò yìí ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí náà lẹ mọ́ gbọ́n tí mọ́ ṣe ni láǹfààní tó bá jẹ́ ń tà ń pè ní ọ̀rọ̀ ìlera wa. Ṣé rí láti lè ṣe solution iṣẹ́ tí wọ́n fi ran wa láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ́ láǹfààní àti mọ́ gbọ́n náà ni. Ṣé rí ìdí pàtàkì tó fi jẹ́ wípé gbogbo bàbá àti gbogbo àkókò òun náà lẹ mọ́ láǹfààní àti gbọ́ wa. Òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn o náà ló jẹ́ wípé nǹkan ń bá fínra láàgọ́ ara bóyá ìsan ara ni àbí mi àbí ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ńlẹ lòmíì ń bá fà á bóyá ìgbésí ayé nínú iṣẹ́ ojú ọ̀n lórí ìrìn àjò ayé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ sì ń dúró dúró wípé tọ ẹ wo nà láì ní irọ́ ni ń pa. Èmi láyọ̀ láti sọ fún yín wípé bẹ́ ẹ bá ń lórí ọ̀fẹ́ àti mọ gbọ́ mi orí tí ó gbéni ní gbéni kàlàwòrè ṣé ẹ sì rí lára ń dá ṣàgbéyẹ̀wò lórí ètò yìí ń lọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú tiwantiwa.

0: stops Murulere Lagos elu elu won ni 080-8198-4247 ati 080-6924-3475.
1: So, kaabo pada lati ileṣẹ solution number won na leti gbọ 080 a pe number won ni pese tesi lanfani lati gbọ won gẹgẹ bi nti mo n ba lo ni won ba iṣẹju die eleyi to seku seri yato si aisan ara ipenija teda mo koju o sototo ibi ti eda n gbe koju ipenija o yato sira won elomi to je wi pe aisan ni ba fa lemo wo to je pe lobi yo mo wo pe aita oja mo nti e elomi to ti e je wi pe boya lilo bibo re o ti e n wo pe ki la ti e sise fun gan ẹ̀rí ti ṣe láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n tí ò rí nǹkan kan tọ́ka sí yàtọ̀ síyùn àkàìmọye ìpèníjà ní kojú ẹ̀dá àìsàn ara mìíràn a máa bẹ́lòmíì fà á ṣùgbọ́n tó jẹ́ wípé ká mọ̀ tán ra wa jẹ kìí ṣojú lásán nítorí ìdí èyí oníléeṣẹ́ solution lélẹ́dùá fi gbé wọn kalẹ̀ gbogbo ìpèníjà yòówù kẹ́dà ó máa kojú ọlọ́run ọba mi Èdùmarè ní fún wọn ṣe níléeṣẹ́ solution ṣẹ̀rí bàbá ń sọ̀rọ̀ nípa ìpèníjà tẹ́dà ń kojú ó póríṣiríṣi ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ibi yòówù kì ti yín ó ti bá wá nọ́mbà wọn náà ni ẹ pè bó ṣe jẹ́rìí bẹ́ẹ̀ bá kọ́kọ́ pè wọ́n ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe kíni ẹ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀lò orí ètò alágbàǹdà ńlá ti gbọ́ yín ńlá ti gba nọ́mbà yín ọ̀dà nǹkan báyìí ńlá wá ṣe kíni lèmi ń kojú o ẹ dákun wọ́n wá ṣe kíni wọ́n bá yín sọ̀rọ̀ ó láwọn ìbéèrè kan tí wọ́n bí yín lẹ́yìn ìgbà náà wọ́n lè nítọ̀ ẹjẹ́ àwọn ò pè yín padà wọ́n sì lè nítọ̀ ọ̀dà ẹgbà lórí kọ́ọ̀lù báwọn yìí tó bá gba wípé ẹ yọjú sí wọn ni yìí tó bá gba pé kò nílò kẹ́ ẹ yọjú sí wọn ṣùgbọ́n ẹ̀yìn ẹ ṣá pè wọ́n ná ẹ kọ́kọ́ gba nọ́mbà ìkẹ́kọ̀ lẹ̀ 080-8198-4247 080-8198-4247 080-8198-4247 iyun bawun awogede n gbe ṣe ri lọpọ ọgba ni aṣiṣe tọpọlọpọ ma ṣe lo jẹ wipe kohun ni imọ do yi ka ni e pe won lori nọmba won e je atare gbọ iṣẹ lati ọdọ won ta ba ti wa lọ ta pada de yin wa fun yin nọmba won elekeji won n bọ na
0: ẹgbàálégbèje àìsàn ohun àrùn ní bàgọ ara ìdáwọ ìyá àjà bóríbáwá kún níṣẹ ló yí asátọ alábẹlọ ohun àìsàn tàbá àrùn wo ní bàgọ ara tiẹ wọ ìyá àjà nípasẹ chronic infection tó ti kọlé àìsàn lóríṣiríṣi ságọ ara tiẹ ọpọ èèyàn ni ò mọ pé tí ìtọ ṣúgà yìí diabetes bá ṣẹ̀ ń gẹ̀rẹ̀ ságọ ara tán àmọ ṣílẹkùn àrùn ló ní ìrànràn ságọ ara ọlọmọ ọkùnrin àtọlọmọbìnrin wọn ti sọ fẹlòmíì pààrọ tiẹ kì í ṣojú lásán ó ti lòògùn ó ti sáré títí tí kò sáyé padà ẹni tó mojú ògùn ní dabinire bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí iléeṣẹ ọlọ́run òṣèbí solution health center àti iléeṣẹ ọlọ́run òṣèbí èèyàn ní ẹbẹ spiritual center ní ẹtọlọ wọn wà ní 22 oseni street off lawansing bus stop smurulere lagos ẹlú ẹlò wọn ni 080 081-984247 àti 080-6924-3475.
1: Bẹ́ẹ̀ni 080-8198-4247 080-8198-4247 tàbí 080-6924-3475 080-6924-3475 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 080-8198-4247 tàbí 080-6924-3475 nọmba tẹ lanfani ati pe won si nile ise solution ohun naa nu egbọ mi daada be ba ti pe won eyin se kini e ba won soro ke jo fi oro jomi to oro mo nbo na eja se bayi lati apa be oda ẹja ṣe báyìí ètò ara gbaunda ó ń tẹ̀ wájú níkànnì radio 103.5 FM níbi tẹ̀ tí láǹfààní láti mọ̀ gbọ́ wa à ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.

wọ́n ṣàgbékalẹ̀ oyè àárẹ̀ ọ̀nà kankan wọ́n dá lẹ̀ láti dín bí àwọn ẹ̀yà kan ti ń pè ní ìbàrìbá ńgbà náà bí wọ́n ṣe ń wọlé sílẹ̀ Yorùbá tí wọ́n sì ń kogun jà wá wọ́n gbé kalẹ̀ láti mú àdínkù bá lásìkò tá à ń sọ yìí àwọn ìbàrìbá ń fogun jalẹ̀ Yorùbá wọ́n ń yọlẹ̀ Yorùbá lẹ́nu nígbà tí aláàfin àjàgbó tóun jẹ aláàfin Ọ̀yọ́ yùn níbi sẹ́ńtúrì bíi mẹ́tàdínlógún yùn 17th century orí ìbógun ṣe ń fojoojúmọ́ kólẹ̀ Yorùbá bí àwọn kàràǹbà ní bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn èèyàn ńgbà náà ló bá yan olórí ogun fúnlẹ̀ Yorùbá ó ṣàgbékalẹ̀ oyè àárẹ̀ ọ̀nà kankanfò àárẹ̀ ọ̀nà kankanfò nílẹ̀ Yorùbá ó jẹ́ olórí ogun àti apàṣẹ fún àwọn olórí ogun míì ní ṣọ̀rí ṣọ̀rí ṣọ̀rí káàkiri ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá ni wọ́n sì wà lábẹ́ rẹ̀ èèyàn tó lè jẹ́ àárẹ̀ ọ̀nà kankanfò ẹgbọ́ dáadáa ó gbọ́dọ̀ jẹ́ jagunjagun tó gá yàtà ó sì ní ìgboyà púpọ̀ púpọ̀ nígbà náà àgbékalẹ̀ oyè àárẹ̀ ọ̀nà kankanfò ó mú òpin dé bá àwọn àtọ̀húnrìn wá tí wọ́n ń fojoojúmọ́ jà wá nílẹ̀ Yorùbá agbára ni wọ́n fi alágbára ni wọ́n fi ń joyè àárẹ̀ ọ̀nà kankanfò nígbà náà o àárẹ̀ ọ̀nà kankanfò nígbà náà a máa jagun bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún papọ̀ lẹ́ẹ̀kan náà kì í pàdánù lójú ogun rárá bó ti wò bọ́ bá tiẹ̀ wá pàdánù láàrin oṣù mẹ́ta bọ́ bá lọ sójú ogun tó pàdánù àṣẹ ẹbẹ̀ eléyìí tí aláàfin tó fi lélẹ̀ ó ní wípé àfikọ́ mọ́ padà wálé bọ́ bá pàdánù lójú ogun òkú rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ gbé wálé torí òun gan gbọ́dọ̀ ti ṣe bí ọkùnrin nítorí ìdí èyí òun gan gbogbo eré tí ọmọ sá òun ni wípé òun gbọ́dọ̀ ṣe kíni òun gbọ́dọ̀ jagun kóun ó sì ṣẹ́gun àwọn àárẹ̀ ọ̀nà kankanfò òun èyí gbé ńlú kan náà bí táláàfin wà orí pé kíni aláàfin gan kì í gbà bó ti wò torí iṣẹ́ rí lára àwọn èèwọ̀ pẹ̀lú agbára eléyìí tí wọ́n fún àárẹ̀ ọ̀nà kankanfò òun ni wípé kó tó lè sọ pé òun tẹ̀ríba fún òyàn kò lè ṣẹlẹ̀ ó sì lè lọ sáàfin aláàfin kọ́ ọmọ sọ pé ó fẹ́ kí aláàfin bàbá wa jọ ń fojoojúmọ́ tá a jọ ń gbé ìlú kan náà ẹ wípé ọba méjì ó fẹ́ wà nílùú kan náà ẹ lọ wò dáadáa nínú ìtàn ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n fi jà láàfin nígbà wáṣẹ̀ ni wọn ò gbé ìlú Ọ̀yọ́ nínú kí wọ́n wà nílùú Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní kété tí wọ́n bá ti fi hàn jẹ àárẹ̀ ọ̀nà kankanfò báyìí wọn ó ṣe kí ni wọ́n lọ tẹ̀dó síbòmíì àti bẹ́ẹ̀ ni aláàfin ó ti máa fi iṣẹ́ rán sí wọn pé yọjú sí tàbí ó yá lọ kógun jabi báyìí lọ kojú àwọn èèyàn báyìí ipò tó lágbára gbáà nípò àárẹ̀ ọ̀nà kankanfò ńlẹ̀ Yorùbá lára iṣẹ́ rẹ̀ ó ní ṣíṣe ìgbáradì àti àkójọpọ̀ àwọn ọmọ ológun ó sì ṣẹ́gun àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nígbà náà ó gbọ́dọ̀ rú àwọn ọmọ ológun tó wà lábẹ́ rẹ̀ lágbára bákan náà ògùn ìrọ̀ kò dúró lásán nígbà tí wọ́n kọ́kọ́ yan àárẹ̀ ọ̀nà kankanfò nílùú Ọ̀yọ́ àwọn jagunjagun tí iye wọn ò dín ní 100,000 òun ni àárẹ̀ ọ̀nà kankanfò àkọ́kọ́ lónílẹ́yìn àwọn sàábé àwọn tó jẹ́ wípé wọ́n wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ ogun àwọn 100,000 òun gan ti dúó tán lára àwọn ànímọ́ tí wọ́n máa fi yàn wọ́n gẹ́gẹ́ bí àárẹ̀ ọ̀nà kankanfò tó sì jẹ́ wípé nínú àwọn 100,000 yìí àwọn àgbáwo kan wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn náà di àwọn ikọ̀ ológun kọ̀ọ̀kan mú tó jẹ́ wípé àwọn gan tó gbangbá sùn lọ́yẹ́
wole ari ona kankan wo le sunnu yara ko si ran won wi pe to e lo soju ogun bayi ko awon mo ogun ti e lo koju won bi ti won o si lo ti won o se ipo ari ona kankan fo ki se fun gbefe rara lati le tabi ipo fa won boro kini awon lowo awon ekan lawujo iro o e se ko ti an fi nda eyan lo la nigba wa se ka wa lo sibi ayeye ka dagbada lo be ka ma fanwo ka ma nawo loju agbo iro o ipo awon jagun jagun ni isepo ti won fi nda ni lo larara bo ti wu ko mo o sise idagba soke fun lu lara ise ti won gbe fun are ona kakanfo alagbara ni dipo are ona kakanfo mu ise re si ni lati daabobo le yoruba lowo awon karamba ni ajoji ti won fogun jale yoruba bakan na lo gbodo ri daju wi pe isokan wa nile yoruba ibikibi ti wahala ba wa boya won oba kan won gbe na woju ara won yo ba ti bi kini soro ikeji soro ti o si ri bo npari ija laarin won lara ise re nibi gbogbo to ba nde o gbodo mo gbe asa ati se ile yoruba laruge ise awon are ona kakanfo to je pe awon mo ogun awon soja yan so won o iro o nga duo tan e ja bere lowo kan bayi e ja koko bira wa bayi pe ti awon ti ipo are ona kakanfo to si ni won fi si la oko ta wa ti won se nto ye se ipo to ye ki le yoruba wa nla wa yi to ye ki won ma gberu wa lateyin ẹ̀sìn ò sínú tó kó bá wa nílẹ̀ yoruba àárẹ̀ ọ̀nà kakanfo gbọ́dọ̀ lọ sójú ogun kọ́mọ̀ ṣẹ́gun èèwọ̀ ni wọ́n bá lo ojú ogun tí ò ṣẹ́gun tàbí tí ò ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ nínú àwọn iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ a jẹ́ wípé ó gbọ́dọ̀ gbẹ̀mí ara rẹ̀ torí ọ̀kájú ẹ̀ ẹ̀wọ̀n yọ ń pò wọ́n fẹ́ lómi sí rọ́ o. ìgbín rẹ̀ gbọ́dọ̀ jáde tán nù kara ẹ̀yìn o. ẹja yànnà náà àwọn jagunjagun àwọn tó jẹ́ pé wọ́n jẹ àárẹ̀ ọ̀nà kakanfo ilẹ̀ yoruba láti bẹ̀rẹ̀ pẹ̀lú títí dòní olónìí ká wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ká fi wéra wọn. ṣùgbọ́n nígbà tí wọ́n fi àárẹ̀ ọ̀nà kakanfo àkọ́kọ́ jẹ lára àwọn èèwọ̀ eléyìí tí wọ́n kà á lẹ̀ fún rèé gbọ́ dáadáa àkọ́kọ́ ni pé kò sí àárẹ̀ ọ̀nà kakanfo ilẹ̀ yoruba kan tó gbọ́dọ̀ kógun jà lú ìwéré ilé torí ìlú yìí ni wọ́n ti bí ìyá tó bí aláàfin àjàgbó tó kọ́kọ́ fi àárẹ̀ ọ̀nà kakanfo àkọ́kọ́ jẹ ó sọ ilé yìí lọ́jọ́ tó jáwé oyè lé kòkòrò jàngbọ̀n tó jẹ́ àárẹ̀ ọ̀nà kakanfo àkọ́kọ́ tó jáwé olè lé lórí ìlú ìwéré ilé ìjọ àárẹ̀ ọ̀nà kakanfo tó bá gbógun ja ìlú ìwéré ilé irú wọn wọn jẹ̀rìn àwọn iṣu ègún ni tí wọn ò sì gbọdọ̀ tàpá sáṣẹ yìí látọ̀dọ̀ aláàfin ẹ̀ẹ́kejì ni wípé àárẹ̀ ọ̀nà kakanfo kankan lẹ̀ yoruba ò gbọdọ̀ dalẹ̀ tàbí ṣígun bóun fẹ́ ṣígun tako aláàfin yìí ìgbà téèyàn ń gé ka ti ń fún lóúnjẹ ẹ̀jẹ̀ ni ègún wà fún irúfẹ́ àárẹ̀ ọ̀nà kakanfo tó bá ṣe irúgbèsè bẹ́ẹ̀ ègún yìí ó sì ja àwọn àárẹ̀ ọ̀nà kakanfo méjì kan nù tán lẹ̀ yoruba àwọn méjèèjì sì ni àfọ̀njá àti kùnrùnmí tẹ́ẹ̀ gbàgbé àti sọ ìtàn àfọ̀njá ńìlọrin àti sọrí lórí ètò àfọ̀njá kọlu aláàfin àólẹ̀ àrógangan kùnrùnmí náà sì dalẹ̀ aláàfin adélù agúnlóyè ojú wọn sì rí ń tẹ́nìkan òrírí
alaafin ajagbo o ni alaafin to je wipe o pe ju lori oye ogoji odun 140 years lo fi lo daula jagun jagun lo na o ti kogun ja awon ara popo atara awon ara sabe lati Benin Republic yan yo le yo ba lenu ngba na o ti kogun ja won ri o so ilu kan ti an pe ni ilu Weme se mo gba awon ara awon ajoji na ni o so ilu ohun o so de ru patapata oye bi edegberin ni 70 lo gbe kale fun awon jagun jagun le yo ba ngba na awon yo si wa titi do ni oloni o fi awon 16 o fi won se olori ogun patapata o si fi awon metalela adota o fi won se olori awon ogun olori awon iko ologun kereje kereje lara awon olori ogun tin di isori kokan mu loju ogun gege bi alaafin ajagbo bo se sagbe kale re oni basorun balogun jagun agbakin akogun olorogun oluogun are ago ati bebe eleyi to si wa titi do ni oloni o si fi ari ona kakanfo se olori gbogbo won patapata won ba fe fi ari ona kakanfo je e gbo daada bere mokan le ni gba ni won sinsin won la latori titi de badi won ni je si ri ogun aben gongo bi mokan le ni igba yi bakan na ni won ma fi soju gere ko ke le ma wi pe nigba na keke ko eyin awon aje se inu aje sara to gangan ba ti ni o se leyi fun atohun atawon to je saabe re awon je ologun leyin re ni o ogbodo jagun sebu ki won gboku re wale laarin osu meta o gbodo ma lo soju ogun o kere ju lekan laarin odun meta nibi kibi ti alaafin ba pa lase fun pe ko lo lo si gbodo lo e ja wo awon are ona kakanfo ohun loko kan ijeji ka wo akoko ni kokoro jagun lati ilu iwere ile ni iwere lati ilu iwoye ketu e ma binu ore lohun atalaafin ajagbo kokoro jagban lati ketu alaafin ajagbo lo fi je ari ona kakanfo akoko ni ohun lo lori ogun asaju ogun lo je ọmọ bíbí ìwòye ketu òun ní kòkòrò jagban ló ti jẹ́ wípé ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ ìmẹ̀kọ àfọ̀n nípínlẹ̀ ogun lónìí olónìí aláàfin ajagbo ló fìdí ẹ̀ múlẹ̀ pé jagunjagun ni láàfin gbélé lọ́wọ́ òun náà ní kọmọ dáàbòbò lẹ yorùbá lọ́wọ́ àwọn ọ̀tá ṣé rí kò fi bẹ́ẹ̀ sí àkọọ́lẹ̀ nípa àwọn ogun eléyìí tí kòkòrò jọ̀gbọ̀n tó jẹ́ wípé ó jà gẹ́gẹ́ bí aláàfin gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kankanfò ṣùgbọ́n ó ṣiṣẹ́ takuntakun ó ṣiṣẹ́ takuntakun láti dáàbòbò lẹ yorùbá ààrẹ ọ̀nà kakanfò kejì ó ní oyè pọ̀tẹ̀ tóun náà wá láti ìlú ìwòye ìlú ìwòye ketu ọmọ bíbí ìlú kan náà ń lo òun àti kòkòrò jàngbọ̀n ọ̀yàbí ní ààrẹ ọ̀nà kakanfò kẹta láti ìlú àjàṣe jagunjagun tó dájú ni akinni lójú ogun lásìkò kan tí basorun gáà
to je olori oyo mesi nilu oyo o si da ilu oyo laamu akai moye awon alaafin lo nle mi won towo e ba sorun gaabo lasiko gba na alaafin abiodun lo ran oyabi ohun je are ona kakanfo keta lo ran pe ko sigun ko wo buba ba sorun ga odun 1774 ni oyabi lo komo ogun wolu oyo to si kogun lo ba basorun ga awon jagun jagun mi na darapo mo won o won jabole basorun ga loyo loyo le won si segun re won mu leyin na o na ni won be ori e soja kesan are oyabi o ti olooto pupo si alaafin abiodun on lo si peju on le mi e gunju ninu awon are ona kakanfo to ti je nile yoruba adeta ni are ona kakanfo kerin omo bibi ilu jabata lohun oku nle ni karun omo bibi ilu jabata lohun na afanja ni are ona kakanfo kefa to je nile yoruba omo lorin ni awon baba nla re ni won telu lorin do alaafin a o le arogangan nlo fi je ogbogun ti alaafin o ta pasase alaafin o ti le je wi pe ase ti alaafin a o le pa fun se muse oni ko lo kogun jalu were ile ase yi ko se muse be ni o se tapa si bo ba lo muse yo jiya re yo si muse na o ti koro salaafin ise oba obaran ni ise odu oba kun ise oba o se mo je odu oba si le ko se ro lu o ta pasase alaafin a o le lo na ba gba nkoro koya awon oyo mesi won mu mara won gbogun ta laafin a o le lebi pe won fi gba ti won fe yin sinu won fi ranse ofifo gba won fi ranse salaafin a o le en ti an ba si fofi alaafin ti an ba fi ofifo gba pele ninu e ti an ba fi ranse si a je wi pe won so fun pe ko si gbawo ki babo se bi oku ba kala fi a o le ko to gberu fe igbese yin o fi afanja o fi gegun opo eyan ni an so wi pa la fi a o le o fi le yoruba gegun gbegun yi o pin lori afanja tori gbogbo nti alaafin a o le to ni bi o se rire fun afanja be na lori mo ka so wi pe egun ona ni si nja lati igba na won lo ja alaafin lo ja re afanja dawon fun lade fi gbemi re century kokandinlogun 19th century oye je nlare ona kakanfo keje omo bibi ilu ogbo moso baale ni logbo moso ko to di wi pe won je sohun ogbo moso baale lo na bi a ba nka awon to je oba ti je sohun ogbo moso wa ma ka ohun na mo won oba to ye je akani ale bi esu baale bi osu lo ko re o je baale ogbo moso lati odun 1808 si odun 1831 o je orisi to ye je ja orisirisi ogun le yoruba ogun ogele abi ogele eyikeyi me ogun ije gbajugbaja ninu awon ogun le yoruba o jagun yi sugbon ko lanfani ati segun ogun yi onlogun to waye laarin awon Fulani Ilorin ti an se kini ti an kogun ja afanja yi ti won
to ya pe awon ni won gba ilu lorin kan aye are to ye je pe na woju won ni lu ogele nlo je wi pe won ti pade ibe ni awon fulani ilorin ni ti wa pade e nigba ta won gbiyanju lati gbile si lẹyin ti won gba ilu lorin won wo wi pe gbogbo awon ilu to yi ilu lorin ka lo ye ka won gba ka won mo sakoso re ka won gba lowo le yoruba ilu kwara ilu ohun na ilu asa idepinle kwara ba awon fulani ilorin won segun tori pe won po won po won po won koja be awon jagunjagun awon fulani ohun po won po ju ti to ye je lo won si segun re ilu igangan ni awon fulani ni won ti se kini ati pade leyin na won tun te waju lati ma gba awon ilu mi won wo awon ilu kan won je won run nbe nile yoruba edun ni are ona kakanfu kejo omo bibi ilu gbagan ni gbagan olofi arogodija o je lasiko alaafin majotu akin lo na laarin odun 1826 si odun 1827 ni won gbemi e lasiko ta won fulani ilorin wo ilu gbagan o koju won sugba ko segun baleyin ogun ohun o wa fi se moja mosa la ma kinkanju akinkanju to ba moja ti o mosa iru won ni abogun lo o wa sa lo si ilu kan ti an pe ni ilu gbodo abi gbodo ni gbogbo eyin ara ilu be won ibe lo wa titi titi si sugbon gba to ya awon ara ilu ohun won bere si ni paya pe ka won fulani ki won mama lo tori edun wo ki won lo kogun ja won won ba da won dale re won pa won si be ori e won si be ori e won be ranse si ilu lo eyin asiko die omo re lo si ilu lorin lati lo bere fun ori re ko le sin baba re bo ti to ati bo ti e are ona kakanfo kesan lati ilu bemo amepo abi amepo kurun mi ijaye o ni are ona kakanfo kewa kurun mi o dagba pelu awon oluyole ati atiba to pada di alaafin oyo lati lenje lenje ni won ti jo wa ilu oyo ni won jo gbe won jo se keke ni alaafin atiba nigba to di alaafin o lo pada fi kurun mi je are ona kakanfo ṣùgbọ́n torí pé èèwọ̀ ni kí aláàfin àti àárẹ̀ ọ̀nà kakanfò kí wọ́n jọ wà nínú òlú kan náà kùrùn mi tẹ̀ ó léwájú àwọn jagunjagun rẹ̀ láti lọ tẹ̀dó sílùú jàyè òun ló tẹ̀lùú jàyè dò lásìkò rẹ̀ ìlú jàyè di ibùdó àwọn jagunjagun ìlú àwọn jagunjagun ni ibi tí ogun ti bẹ̀rẹ̀ tí wọ́n pè ní ogun jàyè o ni asiko ti alaafin atiba to waja lodun 1859 ko to waja lo tin gbe igbese lati fi omo re adelu lati fi ja alaafin eleyi to je wi pe nigba na ofin ase ni ti an ti fi lele pe are mo yo mo te alaafin ba alaafin ba ti waja won o jo lo ni àwọn nǹkan kan wà níbẹ̀ tó sodo síbẹ̀ gbọ́ngà tá a bá fẹ́ tọwọ́ bọ̀ gangan tó ní í ṣe pẹ̀lú àwọn aláàfin ọ̀yọ́ a mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà náà bí wọ́n ti ṣe nu ìlànà ní bọ́láàfin bá ti wàjà báyìí kárẹ̀mọ́ tẹ̀lé ṣùgbọ́n kó tó di wípé
alaafin adelu odo owaja on lo ti pe awon igbimo awon agbagba ilu ki an di ko sanko sanko mo awon oyo mesi gbogbo won lo ti pe won wi pe in to wa nle yoku die ka atu eje an fo pin si o ka begi dina kurun mi na wa nu won won fo pin si ilo fun alaafin adelu ni alaafin atiba lati fi omo re ropo re gege bi ala leyin ti alaafin adelu je kurun mi ko lati gba fun alaafin tuntun le to da ogun le laarin oyo ati jaye lasiko ta nso yi awon ara abadan awon ara ilu jaye oje won ti lo bi egberun lona 40,000 bakan na ni wahala kan lo ti lo labenu tele lori awon ilu to wa ni agbegbe ogun nitosi saki won ti nfa mara won lo oyo ni awala ni agbale de be ni ara won ijaye ni ro awala agbabe won gbogbo eleyi lo kopo mara won ti won fi se kin to gun fi bele oyo ati jaye bere si ni gbe na woju ara won nigba na orun mi gan lo sigun lori akoni nigba to ya ibadan dasi won si gbe leyin alaafin tuntun iyun alaafin adelu are kunrun mi ogbara daradara ra o buru pupo pupo ju o ba pase o ti pase ni o gbagbere rara ni won fi ma so wi pe are kunrun mi npio olohun difa bifa are ba fori tare o ba fori nko gbogbo ganjo nla won agba jagun jagun le badan ni ayabo awon omo ologun kunrun mi ni seyin ibi ti an tedo si won gbemi gbogbo won patapata nfona fosu lara won nla won omo kunrun mi mara arun awon omo kunrun mi marun ototo ton funra re to fi won so lori atapase awon iko ologun ni sori sori awon omo kunrun mi marun le kan na ni won gbemi won loru ojo na ita ofi die mule irufe iku to pa kunrun mi bi ita kan se so ni o wa ninu awon ti awon jagun jagun le badan ti an ka mo seyin bi an se ka won mo won ni won pa ohun na ti won si gbe oku e lo sin sinu odo ose be ni tan mi fi die mule pe itiju ati ibanuje okan lo fi lo ko sodo ose awon kan ni won gbe wale lati seyin leyin ti an gbe mi re bi ti won ibe ni won si pada sin si jaye be si ni ita ti se wadi mi ni ko ni oju ori rara bo ti wu ko mo gan gbogbo e gbogbo e odun 1860 ni gbogbo eleyi waye ti are kunrun mi to jade laye are ona kakan fo kokanla o ni oju aburu maku omo bibi ilu ogbo mosan nlo omo bibi inu are ona kakan fo keje inu to ye je ni oun na so won ogbo mosan ni o na je baale ilu ogbo mosan nigba ti won o ti mo joba nbe o lu ona mi nti e lati di ipo are ona kakan fo mu nle yoruba ohun o jagun rara bo ti wu ko mo bi ta won yoku iluko loju ogun ogba ti nuja atawon ogbon lorisirisi lo fi dipo na kamunyun la lomo ni bele njaba are obajoke lato osa oya to osa ni are ona kakamfo kejila onlole waju awon omo ologun ibadan igba ogun kiriji ojo keta osu kewa odun 1871 ni won fi je are ona kakamfo omo ilu lora ni lora lo ti wa to wa tedo si badan ti o jina si ilu oyo o sise pupo
gẹ́gẹ́ bí àrẹ ọ̀nà kàkànfò lẹ Yorùbá. Lásìkò rẹ̀ ń logun fojoojúmọ́ dìde ńlẹ̀ Yorùbá. Ogun kìrìjì ó jẹ́ ogun tó jẹ́ pé ó pẹ́ jùlọ nínú ìtàn lágbàáyé tí wọ́n jà fún odidi ọdún mẹ́rìndínlógún láti ọdún 1877 sí ọdún 1893. Ọdún mẹ́rìndínlógún 16 years ni wọ́n fi jagun kìrìjì. Ẹ wo ìtàn ogun kìrìjì yìí á mú wá fún wa. Ó wà nú àwọn aṣáájú ogun náà. Ká má fọ̀rọ̀ gùn. Ogun kìrìjì ìtàn míì ni gédéńgbé. Lásìkò tí orí ìtẹ ọba Àbàdàn tó sílẹ̀ lẹ́yìn balógun àjọbọ àti lẹ́yìn ikú baálẹ̀ Òròwúsì látòòṣà àti Ajayi Ògbórí Ẹfọ̀n lolóyè tó jẹ́ wípé oyè wọn ga jùlọ nígbà náà tí wọ́n lè fi jẹ baálẹ̀ Olúbàdàn. Báàrẹ̀ látòòṣà ní òun ò lè gba oyè baálẹ̀ Ìbàdàn. Ó mọ ṣàkóso Ìbàdàn irọ́ kọjọ́. Lóhun kúkú gba oyè ààrẹ ọ̀nà kàkànfò. Ó ní oyè baálẹ̀ àtòyè bá sọ̀run. Àwọn oyè ọ̀jẹ̀ wẹ́wẹ́ làwọn tí ń joyè ọ̀hún. Àgbà ṣáájú olórí ogun lòun náà. Lóhun ò fẹ́ baálẹ̀. Ṣùgbọ́n padà jẹ baálẹ̀ Ìbàdàn ń bọ̀ yá. Ká má fọ̀rọ̀ gùn ká má bọ̀ lọ̀nàwo náà. Òun náà jagunjagun akíkanjú ni. Ipò ààrẹ ọ̀nà kàkànfò mú. Òun náà ló sì dipò ààrẹ ọ̀nà kàkànfò mú gbẹ̀yìn nílẹ̀ Yorùbá. Àbí ká ní òun ni ààrẹ ọ̀nà kàkànfò tó gbẹ̀yìn nílẹ̀ Yorùbá. Ọdún 1885 ló jáde láyé. Ẹ gbọ́ mi dáadáa. Ọdún 1885 ló jáde láyé. Ẹjẹ́ àtẹ̀ wájú. Lájòkè Akíntọ́lá ní ààrẹ ọ̀nà kàkànfò kẹta. Ọmọ ògbómọ̀ṣọ́ ni. Olórí ìjọba ilẹ̀ Yorùbá ni. Nígbà náà a ti sọ ìtàn Lájòkè Akíntọ́lá lórí ètò eré. Ẹ àtòun àti Ọbáfẹ́mi Awolowo. Àkópọ̀ nítorí kò ṣeé yà. Ọdún 1964 òun ni aláàfin Gbadé Kẹ́sin Ládìgbòlú kejì. Ló fi Ládòkè Akíntọ́lá jẹ ààrẹ ọ̀nà kàkànfò. Ọdún 1964 sí ọdún 1885 79 years. Ọdún mọ́kàndínlọ́gọ́rin ó ní ipò ààrẹ ọ̀nà kàkànfò ló fi wà ńlẹ̀ tí ò sẹ́nikẹ́ni tó dì mú. Àjọṣepọ̀ tó gún mọ́ wà láàrin ọba Ládìgbòlú àti Akíntọ́lá. Tímọ́tímọ́ ni wọ́n nínú òṣèlú. Ó fi oyè náà dá Akíntọ́lá lọ́la ni. Ṣé mọ̀ pé ìjà wà láàrin Akíntọ́lá àtàwó lọ́wọ́. Gbàláàfin Ládìgbòlú ó ṣe pọ̀ pẹ̀lú Akíntọ́lá dáadáa. Ọmọ Yorùbá láwó lọ́wọ́. Ọmọ Yorùbá l'Akíntọ́lá. Ibi àbá wà là á ṣe. Wọ́n fẹ́ràn rẹ̀ jù. Ó fi oyè ààrẹ ọ̀nà kàkànfò fi dá lọ́la ni. Orí tá a bá bira wa pé bo ni ìbéèrè tí mo béèrè pé bo ló ti wọ́ wa. Ààrẹ ọ̀nà kàkànfò kẹrìnlá òun ni MK Wabiola. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni. Wọ́n foyè ààrẹ ọ̀nà kàkànfò wọ́n fi dóun náà lọ́la ni. Kó tó wá di èyí tó jẹ́ wípé kó tó wá kan ẹni tó wà ńbẹ̀ lọ́lọ́ báyìí. Inú ààrẹ Gani Adams. Tiẹ̀ ní kò sógun bíi ti tẹ́lẹ̀ bíi tàtẹ̀yìnwá nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé àwọn Fúlàní tí ń fojoojúmọ́ fogun ja orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá látìgbà náà. Tí ń fogun ja ilẹ̀ Yorùbá látìgbà náà wọn ò dúró títí dòní olónìí. Ìgbà kéèyàn ń olóyìnbó ni bígbà tí ń pààsì Bátìn síra wọn. Àwọn tó ṣe lábẹ́ ilé yìí wọ́n ti kọ́ṣẹ́ lábẹ́ rẹ̀ tó ogun tí ń gbé ti ilẹ̀ Yorùbá náà ni wọ́n tún tẹ̀ wá. Ìran Yorùbá ó lòun ti lajú. Ọ̀làjú ti dé. A ti ń kàwé ayé ti lujára. Àṣà àti ṣe ó ti di old school lójú wa. Kódà aṣọ wíwọ̀ wa ó ti yàtọ̀. Èdè wa ti rẹ̀yìn ó ti rẹ̀yìn díẹ̀díẹ̀.
ọmọ Yorùbá bá wà láwùjọ ara wọn èdè àjòjì èdè òyìnbó wọn máa sọ bẹ́ẹ̀ bá rẹ̀ ń tó ṣèèsì sọ Yorùbá láàrin wọn wọn lè ní ìlítírèètì ni kò gbóyìnbó kò kàwé torí ẹ̀ pé torí ẹ̀ kú bẹ́ẹ̀ sì rèé àfojúsùn àwọn àjòjì tí wọ́n ń fogún ja ilẹ̀ Yorùbá ò yí padà nǹkan ẹyọkan tí ó ń bá bọ̀ wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ gbilẹ̀ àfojúsùn wọn lórí ìyún kò kú rárá wọn ò fi gbà kan mọ́ ṣọ̀ṣẹ́ burúkú wọn wọ́n tún ń pera wọn ní ikọ̀ tí ò fara mọ́ ẹ̀kọ́ ìwé òde òní ẹ̀kọ́ ìwé òde òní tá wàá lò tá a kó àṣà àtiṣe tiwa tá a kó da omi wọ́n sọ èdè tiwa wọ́n sọ di fànákùlà fún wa ẹ bá délé iṣẹ́ tí Yorùbá jọ́gà abẹ ọ̀gá wa yẹlisẹ́ ń gbọ́ bẹ́ ẹ bá sọ Yorùbá sí ọ ńbẹ̀ ó lè ń bọ́ ta ni who are you speaking Yorùbá wọ́n mọ kádánù méèbó ni bẹ́ ẹ sì gbé èbó ọ̀hún ẹjẹ́ awúso ríra wọn ẹjẹ́ kí igbó ríra wọn lè igbó jọ́gà kan bì kan kó já àwọn ọmọlẹ́yìn rẹ̀ àbí kọ́ já awúsá kọ́ káwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n wà kẹ́nì kó tiẹ̀ wọ ọbẹ̀ kó rí pé awúsá lẹ́ni bọ́ bá ti kọ́kọ́ kí lédè òyìnbó báyìí ni ó ti sọ fún pé ayú ànáwúsá kinní kan we are from which state tó bá ti sọ ìlú tó ti wá báyìí tó ti rí pé èdè àwọn lè yíra wọn wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣèdè ẹ̀yìn tá ẹ bá jáyẹ ẹ̀yà míì tẹ ẹ wà ńbẹ wọn ti sọ inú ni àwọn alágbára níjọba alẹ Yorùbá ń dà kan àwọn jagunjagun ní ìjọba alẹ Yorùbá ń gbà kan bọ́ bá fẹ́ jẹ́lẹ̀ Yorùbá rẹ oríṣiríṣi ni ogun bá wọ̀lú tó wà àfin a jẹ́ wípé alágbára tó náà jiná nínú tó jiná nù ṣẹ̀ṣẹ̀ ìní jagunjagun tó kógun ja àfin ṣe mọ̀ wípé bínrin bá lurin ọ̀kan mọ́ tẹríba fún kan ṣùgbọ́n láàkókò tá a wà yìí àwọn olówó àwọn bọ̀rọ̀ kìnní láwùjọ ni a fi jọba láòkó yìí ọ̀pọ̀ ọba mọ̀ níṣẹ́ kankan tí a ń ṣe láàrin ìlú wọ́n kàn ń fọ̀pọ̀lọpọ̀ dìgẹ̀rẹ̀ wúbẹ̀ ni ipò ọba ó ti dipò tí a fi ń dáni lọ́lá ifá ò mọ́ ba mọ́ ifá gan ifá gan fẹ́ràn owó ifá òde òní ifá kọ̀ǹpútà www.ifá.com

àwọn ní wa àwọn ní ń gbé jẹ́ ń gbé lọ àwọn ò sì fìgbà kan rí kọ̀yìn sí àṣà àti ṣe wọn àṣà àbílẹ̀ wọn wọ́n ń ṣe ṣe mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú tó jẹ́ ìlú àwọn aláwọ̀ fún níbi tó jẹ́ wípé ọba ni ń jẹ́ ńbẹ̀ queen king àwọn náà ní ìlànà queen wọn àbí king wọn ò lè kò lè jásẹ̀ lórí àwọn ẹ̀mí ó tẹ̀lé àwọn ẹ̀mí tí ó tẹ̀lé ti mọ̀ra wọn iyún èyí jáde sáwà àwọn sọ pé ospu ní abọ́baku it is not good in tradition in yorùbá kínní ṣùkẹ́ ẹ̀rí bí abára wa dé lónìí ìran yorùbá ń bò là ń lọ 0704-700-3341 0704-700-3341

0: ẹ a mọ sọrọ lálẹ ìṣùgbọn ẹjẹ a pé ọrọ sọ ṣe ẹ ti gbọ ẹlú ẹ kaalẹ o ẹ mọ kaalẹ ìgbéhùn rẹ ẹ dákun ẹ mọ bínú ẹ pè padà ojú òpó ní ṣe bá 0704-700-3341 ọpọ ti sọ ilẹ yorùbá wọn ti sọ alẹ nu ọlọpọlọpọ àwọn ìṣẹṣẹ wa wọn ní ìkà la fi ń ṣe àfi múdùlọ síwájú bára wa ṣùgbọ́n èmi a máa sọ fún ọ pé tọ ìṣẹṣẹ wa ò kú òmí ó wà o ó sì wà ńlẹ dìbìdìbì ni àwa tá a jẹ èèyàn gan ńlá kọyìn sí ẹlú ẹ kaalẹ o ẹ kaalẹ sà
1: ẹ kú ètò
0: ọlọrun ló ń tó bàbá wa orúkọ yín àti bí ẹ ti ń pè yìí. Hello. Bóyá pè já pè ẹ pè padà ẹ bá lórí ọ̀fẹ́ àti wọlé ẹ̀lú ẹ kaalẹ o ẹ mọ̀ kaalẹ.
1: Mo pè lẹ́ẹ̀kan náà kọ́jẹ.
0: Ìyá ẹ mọ̀ bínú.
1: Fẹ́mi láti Ògbómọ̀ṣọ́.
0: Fẹ́mi láti
1: Ògbómọ̀ṣọ́.
0: So Ògbómọ̀ṣọ́ lẹwà ẹ ti ń gbọ́ abáyé. Ọmọ ṣùgbọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ ṣeun pè ní wa yín tì.
1: Bẹ́ẹ̀ni ogbo tẹ̀sán ilẹ̀ yorùbá ìṣèlú kékeré ọ̀làjú ọ̀làjú òyìnbó ọ̀làjú tẹ bá dé ọ́fíìsì lábẹ́ ẹlòmíì tọkọlà tẹsán yorùbá sí alóhun ọgbọ yorùbá.
0: Irú àwọn ìbò tí wọ́n mọ̀ sọ sí yín gan ẹ mọ̀ wò pé mo wọ́n ti kóró ìbò ìwá ẹ bá ti ẹ̀ bá wọn sí.
1: Ẹ jẹ́ ẹ̀ nígbọ̀ gan. Rírà ọ̀tẹ̀ àti owó iná mi pa gbogbo ẹ̀ jẹ́. Agbára wà níbi tó àwọn ẹ̀mọ́yọ̀ sàgbára ọgbà àwọn ọ̀gbà àwọn ènìyàn sọ̀rọ̀ rí. Agbára bẹ.
0: Ẹ ṣeun bàbá wa mi ò ní wá yín tì ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun 0704-700-3341 ẹ kaalẹ o ẹ kaalẹ sà orúkọ yín àti bí ẹ ti ń pè yìí ẹ ló ẹ kaalẹ ẹ bá sọ̀rọ̀ sókè orúkọ yín àti bí ẹ ti ń pè yẹ sà. Yà á wà pẹ̀lú yín sà.
1: Ẹ̀mí lẹ́sẹ̀ àti ṣe díẹ̀ lórí oúnjẹ ìṣẹ́ nípa ẹ̀mí àti ìkọ̀ọ́ṣẹ́.
0: Nípa

lẹ́fi láǹfààní láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ní kété tí bá ti ń kù lórí ètò. Ẹ ṣeun ní ọṣẹ́ ọlọ́bẹ̀ ṣùgbọ́n ẹ̀tẹ́ bá fẹ́ jẹ́ pa ẹ̀bí mú kí gbogbo ẹ̀yìn lólùfẹ́ ètò ìpàdátà gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wá ẹ̀yìn tá lórí ọ̀fẹ́ àti gbé ẹ mọ́ bínú ẹ wò adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ tó jẹ́ pé ẹ̀yìn ń gbọ́ wa ṣùgbọ́n tí kìí ṣe kò sínú tiyín pé kẹ́ ẹ mọ̀ pé adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun adúpẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ pè wá náà náà nì tan wo yín ìfẹ́ lẹ ní sí wa ẹ fi ń gbọ́ wa ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè ẹ̀yin náà ní dààmú láṣẹ ọlọ́run ẹ mọ́ wàá gbàgbé wípé ìkéde àti polówó ọjà ó ṣe kókó ṣe pàtàkì lórí ètò yìí o torí ní mú kẹ́mi ètò ó gùn dáadáa ẹ ṣeun ẹ dákun ìkéde àti polówó ọjà yín ó ṣe kókó ṣe pàtàkì nọ́mbà náà ni ẹ fi pè mí 0704 809 084 8394 láfijọ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò fún kéde àti polówó ọjà bákan náà ẹ wo ẹjẹ́ àmọ́ fèyí ṣe lọ adúpẹ́ lọ́wọ́ ọgbọ ẹ̀yìn olólùfẹ́ wa àárọ̀ láago márùn náà láti padà ṣíde ètò ẹ̀yọ̀tẹ́ mọ̀ láǹfààní àti mọ̀ gbọ́ wa àtẹ̀mí àti yín àti pàdé ní aago mẹ́fà láàárọ̀ ọ̀la lórí ǹjẹ́ ti gbọ́ eléyìí ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa níbi tá a ti yànnàná gbogbo àwọn àtúpalẹ̀ gbogbo àwọn tó jáde nínú ìwé ìròyìn á yànnàná ẹ̀ fúnra wa aago mẹ́fà sí aago méje ńlá àmọ́ ṣe ìrìnjẹ́ ti gbọ́ ńlá pé ní rédíò 1103.5 FM náà lẹ́ ń láǹfààní láti mọ̀ ọgbẹ́ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa mú kí gbogbo àwọn amojú ẹ̀rọ wa àwọn security wa gbogbo àkìyàn ẹ ṣeun o ká mọ̀ fèyí ṣe lọ láṣálẹ̀ àtẹ̀mí àti yín lórí ètò aráàgbà ọ̀dà ó tún dọ̀jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ire o.